0: 30 AM every day. Ayo, ni temi tiye lo jojuma. Ame.
1: O goma ni fu olorun loke. Fun gbogbo ka ti olugbo ti won gbo mi ka kiri gbogbo orilede agba laye. E o ma dupe lowo baba mi. Lowo oni ma jemu. Dupe lowo eni to fa anu gba e. Dupe lowo eni to fun olori ofe. Lati ri ojo Monday. Ojo aje iwo na tun ri ojo aje. Ma yi ni bi pepe re. Bere si ni yi ko ma dupe pe baba mi je ko tun ri ojo aje ojo Monday. Thank God today is Monday. Awon kan fe ri won o le ri. Awon kan wa won o ri. Mo wa je yi ni bi pepe re. Ma dupe lowo baba mi. Oba oke. To je ko ri 22/06/2026. Ni gbogbo le to gbe ngba mi. Ya to pada si bi pepe. Ya jo hallelujah la meje ati ogo meje. Fori bale ni igba meje. Ko dupe lowo oni meje mu. To je ko ri awon kan fe ri won o ri. Oro jo aje won o ri Monday. Iwo tun ri ma hallelujah meje ogo meje ati fori bale ni gba meje bo se wa ngbara di ma pe bi para poju lo mo sinu eto yi bo tin pe mi na ni woli intent mo olare waju olagbemi jp anu ni mo ri gba kini baba mi arugbo ojo ni ka to jo so na ni to wuro ya mi di enu akoko re ya jo rin ni aju emi ka gbo to ni majem ni mo gbo ko to ntete si mi na ni ti wuro yi ni gbogbo le to gbe ngbo mi pata pata he Yamela wobi yameleti igbo re gbaga joko re sumo bi ya jajo rin ajo emi Acts chapter 12 verse 5
2: nitori na won pa peteru bo ninu tubu
1: sugbon
2: ijo fitara gbadura sodo olorun
1: fun peteru yes
2: nigbati erodu ba mu jade
1: ni oru na
2: peteru sun
1: ni laarin awon eso meji
2: a fi awon meji de
1: peteru
2: eso si wa ni enu ona
1: eso wa wa lenu ona
2: won so tubu na
1: siwo
2: angeli oluwa duro ti imole si mo
1: e ma gbo angeli duro ti peteru imole mo sinu tubu yes
2: nigbati o si lu peteru pepe
1: ni
2: egbe
1: legbe
2: oji
1: oni
2: dide kankan ewon re si bo kuro
1: ewon re bo mo mi aimoye eyan ton de onilu angeli kan ti o fara won leni ojo aje gbogbo eyin ti won so lewon gbogbo eyin ti aye fe pamo gbogbo eyin ti sekeseke aye nbe lori ise lori igbeyawo lori irin ajo to fe rin to wa ni waju e onilu angeli kan ti o gba won na pepe bo ti gba peteru ti awon won peteru si bo sile ki lo wa sele
2: Angeli na si wi fun pe di amure re ki o si so salubata re
1: o si se be
2: o wi fun pe daso re bora ki o si ma to mi leyin
1: wo bi onilu angeli kan fun toni oni daso re bora ko si ma to mi leyin iwo na nilu angeli kan laaro yi lo se o mo ibere ose tutun re angeli kan ni iwo na nilu wo bi ti o se atona re bo ti se atona peteru yes
2: o si jade o to leyin
1: o to angeli na
2: se ko si mo pe
1: otito lohun na
2: se lati owo angeli na
1: sugbon
2: o se bi ohun wa ni oju iran
1: ibi ta o pari e si ni o se bi po ohun wa loju iran iwo na nilu angeli kan bi eniyan eniyan bi angeli fun e lose ti o ran yan mu e lowo ti o satokun re debi ti wa ti ri ogun ajemo lo ki lo fi pari e se bi tori igbale mi re ni injo ti gba Jesu gege bi oluwa atolugbala bo ba igba Jesu ba ngba laaro owo re ti ko feju ko faye e fun Jesu gba gege bi oluwa atolugbala Proverbs 28 verse 13 kilo iwo owe Proverbs 28 verse 13
2: Ẹni tí ó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere.
1: Kò ní ṣe rere.
2: Ṣùgbọ́n
1: ẹnikẹ́ni tó jẹ́wọ́
2: tó kọ sílẹ̀ yóò rí àánú.
1: Ẹnikẹ́ni tó jẹ́wọ́ tó kọ lẹ̀ nìkan ni yóò rí àánú gbà. Ìwọ náà kọ búburú ọwọ́ ẹ sílẹ̀, kẹ̀ṣẹ̀ ọwọ́ ẹ sílẹ̀. Sọ bó o ti ń jáwọ́ Jésù Olúwa tó lùgbàlà. Yá lọ gbàdúrà níbi pẹpẹ. Wàá máa kígbe lóhùn rárá. Oluwa o Oluwa asogun tawo iran mi gbe ku ti baba ati ya mi jogun fun mi to nbe lara mi e fi na fasogun ya mi o fe jagun mo o ya dua
2: ni oruwo
1: se kale kata li baragados eli bradosoka
2: ye ke te ke le brados
1: mama neda anda lubrabu sheke toda li baro bi arabo shanda yesu oluwa wa amin nibi ta de gbomi la toru oruko jesu
2: amen
1: owo ina wonu omi
2: amen
1: bo ti ma lu ko ju asegun lo
2: amen
1: kogun ma bori iwaye
2: amen
1: irin ajo ye o ni irin ajo fo
2: amen
1: o de ni gun le butu fo
2: amen
1: jesu alagba bi wa
2: amen
1: kilo kasi samu yini bo tin kasi lo ni isegun pata pata o de fi ayo gbigba ope ba mi ka sam 78 ko ka obi to ba tin ka isegun ma de ka 114 ko to katusi ibe logun yen wole si pata pata o de fi ayo gbe igba ope o de ma de afẹ ibi da de ja joko engineer bo ya lo de agbara bo mi lati bo igodo
3: mo wa si bi ni ose to koja
1: ose to koja lo ora wa
3: nitori ore mi kon si wa si
1: mo ri ore yi kan. Yes.
3: So, tu pa lawo lo lo ba ye ti mi lo pa.
1: So ba ye yi pa ri.
3: Yes. Kon to wa sele ni pe ni aro ani.
1: Kabiyesi lo.
3: Mo wa ninu ile.
1: Yes.
3: So omo mi a sa nbo ariwo. Omo mi wa ni a, mo mi nbo lo se pa ri mo ni da pe o side sa ko bayi.
1: Bolo o gba ariwo la aro ana.
3: So ariwo yen se na.
1: Mo
3: ka wa ro yo e sa po mo mi wa jade si ba ko yo. Mo mi ninu ile wa ma ni mo ninu ile wa.
1: Inu ile yi
3: pe woman kan inside the washa mo wa so kan ki lo sele o wa sha sha do ko sele so woman yen ti wa bo se n ba mi so en gbogbo are n gbo
1: are n gbo
3: gbo yo en gbo
1: ha
3: mo sha oru e ko
1: ore o ja ke le lo wa ni
3: o pe ara wo ya pe de mo tun se gba gate pe en to fe gba le fe gba le pe kini yen tun wa
1: o tun wa trigger kini yen
3: trigger kan to se ma ko se fa soro yen se kikikiki e wa ba mi mo wa sare lo si oke
1: e lo oke
3: ororo yen ati
1: sanugo mo wa o lo ro
3: mo wa fun won ni omi mo fun won ororo yen mo ni kon mo kon fi si
1: e ko ya ni kon mo ororo
3: o fi si awuje
1: o fi si awuje
3: mo wa gbe omi yen fun won
1: e ko ma gbe omi yen fun
3: won o fi bo oju
1: o fi bo
3: mo sha ri mo wa mu omi yen mo wa tun fi ba won fo
1: e lo bi fun ese
3: ese won ma emi n jade o na to ma di ni ale
1: lale oni gbogbo ara n gbọ gbogbo won ki gbe ninu ile na o wa ranti po ni ororo best man o fun ororo ororo yen lo futan ti ara eni yen bale ibe lo gun yen lo wole si a o mo ru ofa to gbaru e nibe ta lo n gbọ mi nle to na la ru ikurita be koja gbo ororo to wa lowo re o ya ma da sori ko ma mu ibe lo ti ri tu sile patapata ti won na si yin olorun logo o de ma dara fun e won na libe o wo bi ti won na pada wa fi ayo dupe gbogbo bi to gbe ngbo mi nle o fe fe rin ranse pe ma rin to wa lowo lososu lododun ni gbogbo igba o le ran lowo lose o le ran lowo lojosu o le ma ran ni gbogbo igba lowo abi o fe fun eri kan to fi ranse whatsapp number lo ti ba mi soro o ya ma ko sile 08033462861 only was some number o de ma da la fun oju o de ni ti e wa de fa yodupe yesu oluwa wa amen ma gbagbe pade kan ta ni laaro ayo gbigba ope program kan ma waye laaro ni dede agogo mejo anetin service oro guest man in benle obi biba gbogbo bi to ba ti gbo me patapata obi ni ko ti fara won agogo mejo ni obi yo pa ile agogo mewa leyin ni fojuru oju pelu wuli olorun obi bi n ba ti n sọ description e gbogbo bi to ba ti gbọ mi ni poripo farao yoo si dara fun e Jesu Oluwa wa. Baba bi cancel kan ma waye ni ilu Ifo. Ago mẹrin ló ma bẹrẹ, a parí la ago mẹfa. Wọn a wa gbàdúrà fáwọn tó wa láti ago mẹfa sí ago méje. Níbo ni wọn náà ti gbọ́ mi sanwó-ojú orí àtọ̀yànnà yẹn síjọ́ ju wọn náà máa bọ̀. Níbẹ̀ ó máa ní agbára ẹni ìlú Ifo. Gbogbo ẹyin tẹ gbọ́ mi pátápátá, wọ́n mọ́tò tó ń lọ sí Ifo. Bọ́ọ̀lù ẹni tó tábìlì sí Philly Station, ó ti di NNPC. Ẹgbẹ́ bẹ̀ ló ti gbọ́kadà. Níbo ló ń lọ mbẹ̀? Vision Academy fẹ́ rọ̀ wá. Wọ́n ti gbé ẹdẹ bẹ̀ nìyẹn. Ojú ẹ̀dẹ̀ ni ti Adé Fayọ̀ Dúpẹ́. Jésù Olúwa wa, amẹ́. Gbogbo ẹyin tẹ́ ò lè
4: ṣe. Yes, so my people, please.
1: Kẹ̀kẹ́ máa ràn wá lọ́wọ́, ẹ lọ ga láyé. Bẹ́ẹ̀ tí ń ràn pè é lọ́wọ́, ẹ ó máa lọ wájú. Ẹ ò ní wálẹ̀ o. Ẹ ò ní rìnrìn àjò òfo, rìn àjò ogun lẹ máa rìn. Adé Ìjọ Fayọ̀ Dúpẹ́. Jésù Olúwa wa, amẹ́. Irúgbìn abiyamọ wa ni mo ti jìyà lórí ọmọ. Mi ò gbọdọ̀ tó fi ọjọ́ alẹ́ wo bí wa máa pariwo. Mo ti jìyà púpọ̀ lórí ọmọ. Olúwa, mi ò gbọdọ̀ fọjú alẹ́ má jèrè lórí ọmọ tí mo jìṣẹ́ jìyà. 1,500 fún ti yẹ kó fún tọmọ yẹn. Bó o ti ń ṣe irúgbìn ẹ̀ ni ó dùn gẹ́gẹ́ bí ìpèníjà. Yálà ní ìsàbí ní ọjọ́ ọ̀la. Gbìyànjú kó ànáìtì àwòrán ìwà àtọmọ rẹ. O ní yóò dúró o wo bí fún ìpèníjà lọ́la lórí ẹ̀. Yóò sì ra ẹyin pákejì bẹ́ẹ̀ lè fowó kan rìn tòyí lọ́wọ́. Bó o bá ṣe lágbára sí ni gbogbo tó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwọ náà fi rìn tó lè fún 1,000-5,000 láti fi rìn tòyí lọ́wọ́. Ìwọ kan gbìyànjú nǹkan kan tó wà lọ́wọ́ ẹ̀ ẹnìkan ní kíní account number 00960742211 access bank Ọlárẹ̀wájú Solomon Ọlágbèmí. Bó o ti ń fi sí ọmọ òní kú mọ́ ẹ lórí. Bó o bá ti fi sí pèmí kí n súre fún àtìdílé rẹ̀. Ó dẹ̀ lè mú appointment date láti nọ́mbà tí wọ́n pè fún ẹ láti ní kó o mọjọ́ tí a jọ pàdé láti jọ fojú rojú. Ó yá.
2: 08026613610.
1: Èkejì.
2: 08033462861.
1: Ó máa dára fún ẹ, ojú òní tiẹ̀. Ìwọ náà pè mí kí n gbàdúrà fún àtìdílé rẹ. Wàá dẹ̀ ra àánú gbà. Jésù Olúwa wa, amẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ọ̀rẹ́ lọ́wọ́, ìdá mẹ́wàá ń bẹ lọ́wọ́ ẹ. Ó ní fi ìdánmi bíbá ní ṣí fèrèsé ọ̀hún sílẹ̀ tó bẹ́ẹ̀ tí ààyè kò ní lè gba ìbùkún. Ìwọ náà gbìyànjú. Gbobi kò fún gbin ìdá mẹ́wàá rẹ̀ ká tó fi ṣe tọ́lá. Bóyá ìwọ náà ní ó kàn láti máa fi rẹ́dù lọ́wọ́. O lè san 2, o lè san 3 slot ni. Ìwọ náà lè sọ pé ẹ jẹ́ kí n máa gbé tèmi iná. Ẹ jẹ́ kí n máa gbé ìtẹ́ǹṣe lójoojúmọ́ sí ìdí kan bẹ lọ́wọ́ ẹ̀. Ìwọ náà bá ń ṣe ẹnìkan ní kíni account number GTB ni. Ó yá máa kọ́ sílẹ̀ 00164997 23 GTB Ọlárẹ̀wájú Solomon Ọlágbèmí. Ẹnìkan ló wò tí ì rí kan 00164997 23 GTB Ọlárẹ̀wájú Solomon Ọlágbèmí. Bó o ti ń fi sí ọmọ òní kú mọ́ ẹ lórí. Pè mí kí n gbàdúrà fún àdílé rẹ. Bóyá ìwọ náà dẹ́ ní irúgbìn ọjọ́ ajé fi sí. Bó o ti ń sun irúgbìn ọjọ́ ajé ajé ajókòó tiẹ̀. Ó dẹ̀ ra jẹjẹ. Wọ́n náà dẹ̀ fàyọ̀ dúpẹ́. Jésù Olúwa wa, àmì. Má gbàgbé pé ìpàdé kan máa wáyé látọ̀dá lọ. 7 Tuesday, 7 Wednesday, 7 Thursday, 7 Sunday. Tá a ṣe parí ìkànnì àná. Àtúmọ̀tún mú mi lọ́sẹ̀. Ìwọ náà rí pé ó wà ń bẹ̀. Ó dẹ̀ máa dá fojú òní tiẹ̀. Bó o ti ń ṣe yẹn, gbogbo tí wọ́n náà ń gbáradì fún ètò yẹn. Ìwọ náà ò bá Jésù pàdé. Ṣáàrí pé ó wá Jésù wá. Ó dẹ̀ rí Jésù yóò sì dára fún ẹ. Má wàá gbàgbé pé à ń lọ ilé Olúwa láàárọ̀. A pàdé yànnà pàjá. A tún pàdé nífọ̀. Má gbàgbé pé àpàlà àkókò yìí. Bákan náà lọ́la. Jésù Olúwa wá.
5: From Lagos, this is
6: Jordan. Jordan. 105.5 FM. This is Jordan 105.5.
7: Station with a voice for entrepreneurs.

0: ọ̀nà ọwọ́dé ìdíròkò ni mo ti wá láàárọ̀ yìí. Ẹ̀rí mi ni pé
1: nígbà ọ̀nà yín nìyẹn.
0: Ẹ̀rí mi ni pé nígbà tí mo lọ orí òkè ògo yẹn, mo sọ fún Ọlọ́run lórí òkè pé ọmọ mi kan ti ń lé politician, ó fẹ́ jẹ́ chairman láti bó ogún ọdún. Mo wá sọ fún Ọlọ́run pé púpọ̀ owó Ọlọ́run jẹ́ kó rí chairman yẹn jẹ. Ní tẹ̀síwájú Ọlọ́run
1: chairman local government. Ẹ̀yin lẹ́bí
0: ọmọ mi ni.
1: Ẹ̀yin lẹ́bí gangan.
0: Ṣẹ́gun Ṣọlá Oṣó, ó dẹ̀ ti wá wọlé chairman yẹn, ó dẹ̀ ti ó ti wúyè nínú ilé yá yìí, ó ti wúyè. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ́ Ọlọ́run jẹ́ kó ṣe ṣe. Ìkejì ni wípé ọmọ ẹ̀bùn rẹ̀ náà ó fẹ́ lọ ìlú òyìnbó, ó ṣe kò rí ṣe. Mo sáà lórí òkè ògo nígbà tí dádì ń ṣe bàjẹ́. Mo sáà sọ fún Ọlọ́run pé ìwọ Ọlọ́run jẹ́ kó mọ ìrọ̀nà ìlú òyìnbó ìlọ, ṣàánú mi, ṣàánú mi. Ó ti lọ
1: ìgbà wo ló ti lé travel?
0: Ó ti lé lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún.
1: Tó ti lé travel, níbo lẹ ti wá pray?
0: Orí òkè ògo ni mo ti wá pray ní bàbá ìdè yìí.
1: Ní last year, August. August ti ilé yìí àti Ambita Mawa. Kí ló wá ṣẹlẹ̀?
0: Ó ti lọ.
1: Ìlú wo ló lọ?
0: Germany.
1: Ẹ padà ọ fún Jésù. Màmá ẹ jẹun ọmọ. In Jesus name. Màmá ẹ wò mí ní káàṣì mí lọ́wọ́ mọ́. Ẹ gba gbogbo ẹ̀. Ẹ má bínú sọ́mọ yín. Chairman, a máa pè é. Tó bá ti wọlé tán, ẹ ti gbọ́, èmi àgbẹ̀ wà báyìí. Ta ni ẹ̀rí kan? Sàmì gbá ẹ̀rí ńlá. Ẹ wò ìyá yìí, ó fa ayé ẹ lẹ́kọ̀ọ́ mọ pray fún ọmọ ẹ. Àwọn méjèèjì tó gborúkọ wá sórí òkògo, ọ̀rọ̀ wọn ti yanjú. Ìkan di chairman, ìkan lọ Germany. Ńbo lọmọ ti ẹ gbà lọ? Ẹ̀yin abiamẹ dìde sọ pé bàbá mo gbé ọ̀rọ̀ àwọn ọmọ mi wá sọ wọ́n di ńlá. Oya oya oya oya oya oya oya oya. Amen. Amen. Sit down.

kò tọ́ ilé gangan náà lónìí arákùnrin ọ̀hún yóò fi ojú winá òfin àti ìdájọ́ tó péye lórí wípé ìwà eléyìí tí ó ń wù láti rí dájú pé ó fẹ́ gbẹ̀mí arábìnrin ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ti ìpínlẹ̀ abia ìyẹn dsp maureen chinaka òun náà ló ṣàlàyé fún àwọn akọ̀ròyìn lánàá tí ń ṣe ọjọ́ àìkú sunday wípé ní àtẹnu kọmíṣánná ọlọ́pàá ìyẹn danladi isao làwọn ń gbẹnu wọn sọ̀rọ̀ báyìí o látàrí ọ̀rọ̀ tó sọ ó ní afurasí ọ̀hún náà ló jẹ́ wípé ọjọ́ orí rẹ̀ kò ju ọmọdún mẹ́ta ó dín ní 37 agu upo ni wọ́n porúkọ rẹ̀ wọ́n ní ó wá ní àti agbègbè kan tí wọ́n pè ní akanu ohafia ní ìpínlẹ̀ abia o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣàlàyé wọ́n ní ọwọ́ àwọn àjọ ọlọ́pàá ti tó àwọn tó yẹ pé àwọn wà lẹ́ka kéèyàn ó máa wùwà kò tọ́ kéèyàn ó da nǹkan rú àbí ó fẹ́ gbìyànjú láti pààyàn wọ́n ní àwọn yẹn gan ni wọ́n ráwọ́ tó pé níbo bẹ́ẹ̀ náà ni wọ́n sì ṣe pé ìwádìí ti bẹ̀rẹ̀ báyìí o wọ́n ní arákùnrin ọ̀hún yóò fojú winá òfin gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ló ti wà lákàtà àwọn tí wọ́n ń gbógun ti àwọn ọ̀daràn eléyìí tí wọ́n ń pè ní scid ìyẹn state criminal investigation department wọ́n ní ó ti wà lákàtà àwọn báyìí o tí wọ́n ti ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ ni wọ́n fi jọrọ̀ àbí wọ́n lù ú oríire ó wà pé ń pe láyé ẹ̀ tó bá dáyé wá kò ní na obìnrin mọ́ ó wà nínú ìwé ìròyìn leadership láàárọ̀ tòní. Àwọn àjọ NCA tá a mọ̀ sí Northern Christian Association wọ́n ti gbé oríyìn fún àwọn àjọ DSSA ìpè wọ́n kú iṣẹ́ wọ́n sì kú ọmọ akínṣe gẹ́gẹ́ bí ẹni tí ó darí àwọn àjọ ọ̀hún ìyẹn ọ̀gbẹ́ni olùwàtòsìn àjàyé gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé pé ọwọ́ wọn ba àwọn afurasí márùn-ún eléyìí tí wọ́n ní wọ́n ní ọwọ́ nínú ìjínigbé àwọn ọmọléèwé eléyìí tó wáyé lọ́dún tó kọjá nínú oṣù kọkànlá ọdún tó kọjá gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣàlàyé àti àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ iléèwé kan tí wọ́n pè ní St Mary Catholic Church Catholic School eléyìí tó wà ní Papirio wọ́n ní wọ́n ti mú àwọn afurasí márùn-ún ìyẹn àwọn àjọ DSS náà ni wọ́n gbégbèsè ọ̀hún èyí gan ló fà á tí àwọn àjọ Northern Christian Association ìyẹn NCA tí wọ́n fi ń gbóríyìn fún wọn pẹ̀lú iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ní wọ́n ṣe o ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú náà ni wọ́n pàtẹ́wọ́ fún àwọn àjọ DSS látàrí àṣeyọrí eléyìí tí wọ́n ní wọ́n ṣe bí wọ́n ṣe mú àwọn afurasí ọ̀hún ó wà nínú ìwé ìròyìn The Sun láàárọ̀ tòní ẹ bá ìròyìn ọ̀hún o ní ẹ̀kúnrẹ́rẹ́.

0: lórí ọ̀rọ̀ òṣèlú náà kí múrò yẹn lè kó tó di pé a lọ polówó ọjà torí ìjọba àsìkò wọn ni ẹgbẹ́ òṣèlú African Action Congress ìyẹn AAC tẹ̀ka ìpínlẹ̀ Èkìtì àwọn náà ti kọ èsì ìbò eléyìí tó gbé gómìnà bí ọdún Òyebáǹjì fún sáà kejì wọn ni wọn ti kọ ọ àtẹ̀jáde tí alága ẹgbẹ́ òṣèlú AAC tẹ̀ka ti ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì eléyìí tí wọn tẹ̀ síta Mákindé Fọlọ́runṣọ fi léde lálẹ́ ọjọ́ Àbámẹ́ta Ògúnjọ́ oṣù kẹfà lẹ́yìn tí ètò ìdìbò náà parí ó fẹ̀sùn kàn pé àwọn ìwà kò tọ́ ó wáyé o níbi ètò ìdìbò náà eléyìí tó sì sọ pé kò kéré rárá o Fọlọ́runṣọ ni àwọn ìwà bíi ríra àti títà dídẹ́rù ba àwọn ẹgbẹ́ alátakò àtàwọn ìwà kò tọ́ míì ó ní òun ló mà ṣẹlẹ̀ o nínú ìdìbò ọ̀hún alága náà fẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Èkìtì bí ọdún Òyebáǹjì ó sọ ètò ìdìbò di ohun àbùkù àti ẹ̀tẹ́ pẹ̀lú bí wọ́n ṣe fi owó ra ìbò lọ́wọ́ àwọn aráàlú gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch náà ṣe gbé jáde wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú AAC àwọn náà ni àwa ò gbà àwa ò fẹ́ o àwa ò gbà ètò ìdìbò tó gbé Òyebáǹjì wọlé àwọn ò gbà o ẹ wo ẹ lọ gba tẹ́ńdì yìnyín náà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ já lọ sókè lọ́nga lọ polówó ọjà torí ìjọba àsìkò wa ó ṣe kókó ọlọ́run ní já jẹ gbèsè.
1: Ẹkún bójú ọjọ́ ti rí ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí. Ibi tí lékelèké gbé ń fọṣọ, ẹyà àparò kan ò lè mọbẹ̀. Orúkọ mi ni ọmọba Adédèjì Adémúyíwá kọ́kọ́rọ́ ọ̀rọ̀. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ẹ̀ ń gbọ́ mi lásìkò yìí, a ò ní wáyé asán o. Kékeré alákan a máa nílé lórí gbogbo wa ni Ọlọ́run yóò kọ́ lé àkọ́gbé àti lé àkọ́tà fún. Àmì èròjà ayọ̀ ńlá kan ni mo mú wá fún yín láti lè ṣe Shefa Homes and Properties. Ṣùgbọ́n ṣáájú ẹ kọ àwọn nọ́mbà yìí sílẹ̀ torí yóò wúlò fún yín 0806-514-3581 0806-514-3581 tàbí 0912-238-8541 0912-238-8541 Àdúrà tí ọ̀pọ̀ ènìyàn máa ń gbà ni wípé kí Ọlọ́run kọ ilé ayọ̀ fún òun. Ṣùgbọ́n bí ènìyàn kò bá ní ilẹ̀, kò sí ibi tí ó fẹ́ kọ ilé sí o. Shefa Homes and Properties tí wọ́n wà ní 5 Charity Road opposite UPA Bank Okuoba Agege Lẹ́kọ̀ọ́ ni wọ́n mú ìrọ̀rùn wọnú ilé kíkọ́ àti ilẹ̀ rírà nílẹ̀ yìí. Ilé iṣẹ́ ti ń bani kọ́lé, bani ralẹ̀ tí wọ́n sì ń bani ta ilẹ̀. Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni. Bí mo bá ti sòótọ́ fún yín, ẹ má tún wá irọ́ rebòmíràn mọ́ o. Àwọn ibi tí a ní ilẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ nìwọ̀nyí: Lodge Avenue Home tó wà ní Mọ̀rọ̀jọ̀dá ní Ẹ̀pẹ́, Landmark ẹ̀ ní Yaba Tech, Ẹ̀pẹ́ Campus, Lagos State University of Education, Michael Ọ̀tẹ́dọ́lá College of Education, Ẹ̀pẹ́ Resort and Spa. Ilẹ̀ yìí kì í ṣe ilẹ̀ inú igbó o, kì í ṣe inú omi, kódà kì í ṣe inú ìrà rárá, bẹ́ẹ̀ kò jìnà sí títì márosẹ̀ rárá. Bákan náà ni a ní ilẹ̀ sí Àlàáfíà Parks and Garden ní pápá Lanto Ifọ̀. Àwọn landmark ẹ̀ ni Government Science and Technical College, Ìlàró Polytechnic, Lafarge Cement. Àwọn ibi tí a tún ní ilẹ̀ sí nìwọ̀nyí: Anílẹ̀ nílùú Ìbàdàn, Abẹ́òkúta, Mòwe Ìbàfò, Ìbẹ̀jùlẹ́kí, Ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilẹ̀ tí ẹ bá rà ní iléeṣẹ́ Shefa Homes and Properties, wọ́n ní ìfọ̀kànbalẹ̀, kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí ajagunbalẹ̀. Ẹ ó fi ojú yín rí ilẹ̀ tí ẹ fẹ́ rà kẹ́ ẹ tó sanwó. Lọ́gán tí ẹ bá ti wá sanwó ni ẹ ó máa bá iṣẹ́ lọ, tá ó sì fún yín ní allocation lórí ilẹ̀ yín o. Pábánbarì tó wà ní iléeṣẹ́ Shefa Homes and Properties ni wípé àdéhùn wà lórí ìsan díẹ̀díẹ̀ láàrin ọdún kan tí ẹ ó sì máa bá iṣẹ́ ilé kíkọ́ yín lọ. Gbogbo Sátidé kejì àti kẹrin lóṣooṣù ni a máa ń kó àwọn oníbàárà wa lọ sórí ilẹ̀ wọn láti lọ wò ó, pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ralẹ̀. Gbogbo ilẹ̀ wa ló ní Seal of O àti wípé gbogbo dọ́kúmẹ̀ntì wa ló ní òǹtẹ̀ lọ́ọ̀yà iléeṣẹ́ Shefa Homes and Properties nínú. Ṣe ìwádìí wípé Shefa Homes and Properties ó fìdí múlẹ̀ káàdì. Má bá wọn dáṣà wípé ẹni tó bá ní àjẹṣẹ́kù ló ń kọ́ ilé o. Lára díẹ̀ díẹ̀ tó ń rí ó lè sọ ọ́ di onílé lórí. Gbogbo agbègbè tí wọ́n ń pè ní rural area nígbà kan rí ló ti di urban area tó sì ti lajú gbáà. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora, àǹfààní ńlá ni Shefa Homes and Properties jẹ́ fún yín o. A ó bá yín ra ilẹ̀, a ó sì máa bá yín kọ́lé lọ pẹ̀lú ìrọ̀rùn àti òtítọ́ inú. Àṣeyọrí kan a máa ránṣẹ́ sí òmíràn ni òun gbogbo àwọn tí wọn bá wa dò wá síjere pọ ni wọn kun sára sí wa pẹlú ìdùnnú wípé ilé iṣẹ Shefa Homes wọn fi gbọrọ jẹka à ń ṣe land banking investment joint ventures yẹn JV property consultant property management developer building engineering property and filling àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀gá nìkan láwùjọ òkúta ilé iṣẹ Shefa Homes and Properties di gígé ara
2: w.jordan105fm
1: raba ìlú ìkàwé àbí fún àmújìnà ilé iṣẹ Shefa tí wọn bá yín wálẹ̀ sí ìkó àwa kì í bá wọn hèrà rárá débi pé a hèrà tí ò lọmọ nínú o ìwọ náà darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n di onílé dònílẹ̀ lọ́dọ̀ Shefa Homes and Properties ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí 0806-514-3581 lẹ́ẹ̀kan sí 0806-514-3581 WhatsApp wa ní 0912-238-8541 0912-238-8541 Head Office wa ní 5 Charity Road opposite UBA Bank Okoba Agege Lekoo website wa ní www.shefahomesng.com pẹ̀lú Shefa Homes and Properties ilé kíkọ́ dìrọ̀rùn nílẹ̀ yìí.
3: Bí orí ẹni bá máa gbé ni, a gbé aláwòrẹ́ kó ni Shefa Homes and Properties ojúlówó ilé iṣẹ́ tó ń fini lọ́kàn balẹ̀. Àwọn agbègbè tó dára na lílẹ̀ sí tí owó rẹ̀ kò ti gani lára. Àwọn tí wọ́n ti bá wà dùn wà ṣíjìrì pọ̀ ló lè ròyìn. Shefa Homes and Properties, à ń bá ní ra ilẹ̀, a tún ń bá ní kọ́lé. Àwọn agbègbè tí a nílẹ̀ sí nìwọ̀nyí o tí owó rẹ̀ kò ti gani lára. Mọ̀jọ Daniel àǹfààní wà láti sọ díẹ díẹ tí ó sì máa báṣẹ yìí lọ kò sí wàhálà ọmọ nílẹ̀ nínú ẹ̀ rárá o bẹ́ẹ̀ kò sí awúrú ju olú iléeṣẹ́ Shefa Homes and Properties wà ní number 5 Charity Road opposite UBA Bank Okoba Agege Lekoo ẹ lè pè wọ́n sórí 0806-514-3581 0806-514-3581 tàbí WhatsApp 0912-238-8541 0912-238-8541 Shefa Homes and Properties ọ̀gá ni ẹ jọ.
4: Ọ̀túnú ìwé ìròyìn ní

gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post ṣe gbélé náà síta gbàgàdà láàárọ̀ tòní torí àsìkò ẹ̀jẹ̀ mú pépèpé o wọ́n ní àrídájú ti wà o fún àwọn tí wọ́n jí gbé ìyẹn ní ìlú ahoro ẹ̀sìnlé àti yàwọ́tà ní ìlú aláùsà eléyìí tó wà ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní àrídájú ti wà wípé láìpẹ́ láìjìnà wọn yóò gba ìtúsílẹ̀ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tí wọ́n ní àwọn ikọ̀ ọmọ ogun wọn ti gbé ìgbésẹ̀ o láti rí dájú pé wọn yóò gba àwọn wọ̀nyí sílẹ̀ àwọn ọmọléèwé àti àwọn olùkọ́ wọn látàrí àwọn ibì kan tí wọ́n ní wọ́n ti lọ dí o láti rí dájú pé gbogbo ibi tí ó yẹ kí àwọn afurasí ajínigbé yìí kí wọ́n gbà sá lọ náà ni wọ́n ní àwọn ọmọ ogun ni wọ́n ti díbẹ̀ pa láti lè wọ inú igbó ọ̀hún kí wọ́n sì rí dájú pé àwọn gba àwọn ọmọ ọ̀hún náà sílẹ̀ daily post náà gbé jáde láàárọ̀ ti tòní o bákan náà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun àwọn náà ti ṣàlàyé wípé àwọn ṣèwádìí lórí ikú àti ọ̀rọ̀ tó rò mọ́ ikú ẹnìkan eléyìí tí ó jẹ́ agbóhùn sí orí ẹ̀rọ amóhùnmáwòrán kan eléyìí tí wọ́n pè ní ogun state television ìyẹn ogbc èdè wọn porúkọ ẹni náà ní kì í tán oyèsìkú àti security rẹ̀ ìyẹn ni ti ń ṣe aláàbò lórí rẹ̀ nílé rẹ̀ kan tó wà ní ìyànà agodo ní owódeẹgbà nípínlẹ̀ ogun gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá ṣe ṣàlàyé látẹnu agbẹnusọ wọn olùṣèyí babáṣèyí òun náà ló fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ lánàá tí ń ṣojú àìkú sunday o wípé ìwádìí tó lọ́rìn yóò jáde lórí irú ikú eléyìí tí kì í tán oyèsìkú eléyìí tó kú o pàápàá jùlọ ta ló lè gbèrú ìgbésẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀ síwájú wọn ní ìwádìí yóò mọ tẹ̀ síwájú lórí ẹ̀ o àwọn ó sì rí dájú pé ọwọ́ ba àwọn tí wọ́n ṣe iṣẹ́ láabi ọ̀hún ó wà nínú ìwé ìròyìn daily post ìyẹn fún ti òwúrọ̀ tòní náà látàrí bí ìròyìn eléyìí náà bí wọ́n ṣe taari ẹ̀ síta ìyẹn fún ti òwúrọ̀ tòní o níbẹ̀ gangan náà ni ẹni tí ó jẹ́ àgbàlagbà nínú ẹ̀sìn ìbílẹ̀ òun náà ni ìtàlẹ́ sọ ìyẹn bàbá wa ẹlẹ́bùbọn bàbá sọ̀rọ̀ láàárọ̀ yìí o bẹ́ẹ̀ náà ni wọ́n sì fi èsì jáde fún ọba ti olú ìwò wípé ọ̀rọ̀ tí olú ìwò sọ wípé lótìtọ́ lódodo orí wí o wọ́n ní ṣùgbọ́n ipa méjì náà ló kún sí pé tó bá jẹ́ pé ó ní àròjinlẹ̀ lórí ọ̀rọ̀ tó sọ ni kò ní sọ wípé ó yẹ kí wípé ojú ti àwọn babaláwo eléyìí tí wọ́n wà ní ilẹ̀ yorùbá látàrí bí àwọn ajínigbé eléyìí tí wọ́n ń ṣiṣẹ́ láabi pé táwọn babaláwo ò sì rí nǹkan kan ṣe sí i bàbá wa ẹlẹ́bùbọn wọ́n fún olúwo lésì wọ́n sì ní ohun tó ṣẹlẹ̀ ni wípé babaláwo kì í jagun wọ́n ní kò sí babaláwo kankan eléyìí tẹ́ máa gbọ́ wípé ó lọ sójú ògúnrí wọn ní iṣẹ́ babaláwo ni kí babaláwo ó ṣàdúrà fún ìlú wọn ní àwọn tí wọ́n ń jagun wọn ní wọ́n wà o wọn ní àwọn tí wọ́n ń jagun ní bíi balógun ẹ̀sà akọgun wọn ní babaláwo kì í bá wọn jagun wọn ní iṣẹ́ tí wọn ni wípé kí wọ́n ṣàdúrà fáwọn tó wà lójú ogun wọn ní ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá ti yé ọba olúwo wọn ní kó bèrè dáadáa wọn ò tọ́ sọ́nà o gẹ́gẹ́ bí ọba abdulrasheed adéwálé àkànbí eléyìí tí a mọ̀ sí ọba olúwo gẹ́gẹ́ bí ó ṣe fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn babaláwo nílẹ̀ yorùbá látàrí ìjínigbé eléyìí tó di tọrọkọbọ lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ yorùbá níbẹ̀ náà ni bàbá ẹlẹ́bùbọn wọn ti ń fèsì padà wípé babaláwo kò ń lọ sójú ogun pé babaláwo wà fún láti máa ṣe ìwúre fún àwọn tó bá wà lójú ogun ni ọ̀rọ̀ náà pọ̀ ńbẹ̀ ẹnà ọgàn ìwé ìròyìn punch daily post ẹ̀ bá ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ tòní àsìkò ti kó wa ní papámọ́ra wọn ní ọwọ́ àwọn àjọ tí wọ́n gbógun ti gbòógì olóró lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn ndlea wọn ní ọwọ́ wọn ti ba àwọn àgbàlagbà ọkùnrin méjì kan èyí tí wọ́n ní ọjọ́ orí kan 84 ọjọ́ orí kejì 75 ó ni wọ́n pọ̀ ọjọ́ orí wọn o 84 years 75 years ni wọ́n pè wọ́n wọ́n ní àwọn wọ̀nyí wọ́n ní wọ́n ń ta egbògi olóró fún àwọn ọ̀dọ́ àwọn ọmọléèwé secondary school òní wọ́n ní wọ́n ń tà fún o ní umahi ní ìpínlẹ̀ abia níbẹ̀ náà ni wọ́n ní ọwọ́ ti ba àwọn afurasí ọ̀hún wọ́n pe orúkọ kan ní godfrey oji ọmọ ọdún 84 years òun làwọn bẹ́ẹ̀ ẹnì kejì ní godwin obulubia 75 years nìyún wọ́n ní ọwọ́ ti bà wọ́n o obiora òní wọ́n pe orúkọ rẹ̀ tán sì ní àwọn méjèèjì wọ́n fojú winá òfin lábẹ́ òfin pé wọ́n tẹ gbogi olóró fún àwọn ọmọ kéékèèké àwọn ọmọ iléèwé girama ní ìpínlẹ̀ abia ó wà nínú ìwé ìròyìn daily post náà láàárọ̀ tòní ẹja lọ sókè náà ká ṣojú òpólẹ̀ 09063352 kẹ́yìn ara ilé kẹ́yìn náà dá sí ìròyìn tààrọ̀ tòní.

0: 0906000 3352 òun náà ni ojú òpó wa. Hello. Ẹ̀kaàrọ̀.
1: Ẹ̀kaàrọ̀.
0: Yes, sir.
1: Ah, Georgia Network mo nígbàjẹ́ wa dáa fún yín o.
0: Àmì sà.
1: O kò mi Akíọlá Akínfà Alaka Bẹ̀sán Estate.
0: Ẹ kojúmọ́ bàbá.
1: Ọba oníwo yìí. Bàbá ẹ kò tẹ́ mọ ipò tó ń wà rárá. Ẹ́ kó máa sọ orúkọ bẹ́ẹ̀ fáwọn babayẹwo. Ojú tí wọ́n fi ń kọ pé kó máa sọ orú yẹn. Ẹ bó ṣe máa ń rí ọ̀yìn fín náà nìyẹn nírú ọba tí ẹ rí o. Ọba tó fẹ́ máa ru tó ń wà ládùúgbà bẹ́ẹ̀ náà ń tọ̀yọ́. Ó pọ̀ nípa táwọn ọmọ òjì tí wọ́n fi nífẹ̀ẹ́ ara wọn. Ọba méjì yẹn nílẹ̀ Yorùbá abẹ́rẹ́ ọba Ìbàdàn tó tẹ̀ dé bẹ́ẹ̀ bá bá tilọ̀ fún wọn. Bẹ́ẹ̀ nípa sí àwọn ajínigbé kò dúpẹ́ lọ́wọ́ Sunday Igbodò nǹkan tó ṣe o. Nídìí èyí kí wá ní àwọn gómìnà Ọ̀yọ́ State tó ń wò tó lè pe Sunday Igbodò ó ṣèrànwọ́ fún àwọn ọmọ wa tó wà nínú igbó ìlú pẹ̀lú wẹ́dà yìí. Tó lè pé kó máa sọ̀rọ̀ bẹ́ ẹ ká mọ ẹ̀mọ́ rẹ̀ Fúlàní tó tún sọ nígboro pé wọ́n máa sọ fún ààrẹ kan kìlọ̀ fún ọjọ́ lè gbowó pé ààrẹ máa wá kìlọ̀ fún ó máa wọ̀nù gbowó kó wà sí ẹ̀ kó máa pòkẹ́ sí agbègbè ẹ̀ wọ́n fọ gbogbo ilẹ̀ Yorùbá tí ààrẹ tó wá pàṣẹ fún gbowó àti ọmọ anígbọ́lọ̀ ààrẹ tiẹ̀ ni àbíkílà Fúlàní ṣe kó máa lọ́ọ̀lù wọn náà.
0: Ẹ ṣe sà.
1: Pàdé ṣé dandan ká jẹ màálù ni? Ọdún náà tún pọ̀ nílẹ̀ Yorùbá dáadáa náà.
0: Ọ̀dà ẹ ṣe gan sà.
1: Kí jẹ dandan ká jọ gbé o.
0: Lóòótọ́ ló wà ń bẹ̀.
2: Hello.
0: Ẹ kààrọ̀.
2: Ẹ kààrọ̀.
0: Yes, ma.
2: A kú ètò.
0: Ọlọ́run bá wa tó mà.
2: Ọkọ̀ ní fi yín sílẹ̀ rí tó.
0: Àmì o, ṣé ẹ̀rọ tútù?
2: Àwa fi.
0: Orúkọ yà àti ibi tí a ti ń pè wá.
2: Orúkọ mi ni Madam Fúnmi látàgbélé kalẹ̀.
0: Ẹ káàbọ̀ mà.
2: Ẹ ṣeun iṣẹ́ mi fẹ́ dá sí ni ti Sunday Igbodò. Tí wọ́n lọ ń sọ pé kíjọba kìlọ̀ fún. Kó má sọ sí agbègbè ẹ̀. Ṣẹ́rí Fáyè ti gbà wọ́n Fúlàní ìlágbájú báyìí. Nítorí ìjọba ò lè gbà wá. Ẹni tó tún dìde tó fẹ́ gbà wá. Ìjọba ni kó má lọ. Ó tún wá ń protect agbègbè tiẹ̀. Wọ́n tún ní kán kìlọ̀ fún. Àti kó lù wá gbà wá o.
0: Àmì o, ẹ ṣe òyà mi.
2: Olúwa ń ṣàánú fún wa o.
0: Àmì mà
2: ṣe. Nítorí olúwo. Ṣebí àwọn àna ẹ̀ ló ń gbé wọn tó ń pa wọn. Ó tó bọ̀ sí fájọ mọ gbogbo wọn náà ni. Ọlọ́run á gbà wá lọ́wọ́ wọn.
0: Àmì sà, àmì mà. Ẹ pé ètò ìpàdé bọ̀ o. Ẹ ṣe gan ìyá mi o, ojú òní tí wà. Ẹ ló ẹ káàárọ̀ o.
3: A máa kó ojúmọ rẹ.
0: Ojúmọ ayọ̀ máa mi.
3: Nibajẹ fun gbogbo alagbara ọlọrun.
0: Ami ma.
3: Ṣèyí asan ọ̀sán àlàáfíà àti owó àtọmọ. Agbára
0: ọlọrun.
3: Màmá fọ́sà ń kọlà ló ń kí gbogbo Nàìjíríà lápapọ̀.
0: Ẹ káàbọ̀ ma.
3: Àpò ojúmọ́ rí.
0: Yes ma.
3: Ètè ǹfẹ́ dá sí níbẹ̀ mi sí Babaláwo tán ní kí n wọgbó.
0: Babaláwo ń jà
3: mí. Ṣé Babaláwo lè wọgbó?
0: Wọ́n ní Babaláwo
3: kì í jà mí. Alágbára wọn lóògùn. Alágbára wọn gbọ́dọ̀ bá níyàn Babaláwo tó dájú tó gbówọ́ tó mọwé tó mọ egbò ẹjọ́ o ẹjẹ́ kí Babaláwo wọgbó o gbọ́dọ̀ bá fáwọn ọmọ ìjáde o
0: ọlọ́run
3: adé wà pẹ̀lú wọn
0: ìfọ́n
3: àdé ìgbòho tó ń sọ ẹ ṣé àfìyẹ́lẹ̀ ká fi sẹ́nu ká dákẹ́ ni Nàìjíríà lójú aráyè lágbára ọlọ́run
0: àmì ẹ ṣe gan ma. Ẹ ló ẹ káàárọ̀ o.
4: Ẹ káàárọ̀ sáà o.
0: Yes ma.
4: Ẹ káàbọ̀ ma. Ẹ̀sà ẹ̀kú iṣẹ́ sà. Ẹ jọ̀ọ́ á pé àwọn báńdíìtì tó ń pọ́n òkèlò fún Sunday Igbodò. Ṣé ló ń mọbi tó wà fún tó máa sọ.
0: Fúlàní ni ò kì í ṣe Fúlàní ni wọn ò kì í ṣe báńdíìtì.
4: Fúlàní àwọn Fúlàní. Ṣé Sunday Igbodò bá sọ̀rọ̀ aláboyún àtàwọn ọmọ ìtàn kò lè ṣé wọ́n máa rí wọn gbà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ẹ bá wa bẹ̀ jọba o. Gbogbo àwọn ọmọ tó wà ní yàkàtà àwọn ajínigbé tó bá wa gba àwọn ọmọ yẹn sílẹ̀ o. Àwọn àgbàlagbà tá a wà ní ntutu mú wa. Àkàtà láàrin ọmọ tó wà ní ìgbó nínú ntutu àwọn ọmọ kéékèèké ẹjọ́ ẹ bá wa bẹ̀ wọ́n. Bẹ́ẹ̀ni ti kún lè adìyàmọ̀ kọ́ jọ kọ́ tìtorí ọlọ́run kọ́ ṣàánú kọ́ jọ kọ́ gbalẹ̀ Yorùbá sílẹ̀ o. won jo ko ma je ko dabi awon omo ko ma dabi awon omo shebok won ko fe ori o ejo e da ba bi joba o
0: e seun yes ma atejise kan lori WhatsApp won ni ki Sunday Igbowo lo si ogbomoso ko wonu gbo lati gba awon omo ileiwe ati awon oluko won ti won gbe ti won ji gbe tawon ajini gbe ji gbe ki Sunday Igbowo wonu gbo lai ma gba ase joba o le se pe iyun gan la won tu fi mo wi pe akinkanju ni Mr. Ridwan lati Ibadan e seun hello
5: hello
0: e kaaro sir
5: e ku eto
0: olorun lo nto sir
5: omi dola ni kotun
0: e kaabo sir ikotun le wa laaro
5: odike jiro ni te ka yen ka national news igbo ni se pagbe
0: ewo ni yen sir
5: ni ipinle oyo to pesin olopa jade oni rono npa Sunday Igbowo gbe ni kankan Hello, Musa. National News ni mo ti gbọ ninu station mi baba gbogbo
0: won ni ko gba enikankan
5: pa se oba tabi en to nselu oro be ki lo boro Sunday Igbowo won ni je o se won mo wi pe o ma je ya won ni pe n tolopa o le se lo se yen awa ni ko wo awon eyan wa ko ma n soro o ki n wo oro jile mo le je o lo mo ti so several times omo nkan to nso omo nkan ton se counter e lo wo sir e gogu e to ba je ro ni mo pa newspaper mi gbe ko la yen nikan la won kan ka won ka ite yi kai won ni ko gba eni kankan won pe ro ni o awon yen si wa lakata awon kini kan o ase to pa ko mule o
0: won ti yi
5: ijo owo ijoba o mo ninu ogun to nja wa won ni je lo boro won ti sodo selu iyen o ni koda ba de lo bo adodo won ni waju won a so iyen o se boya kini se gumi o so ni o ni won mo po hun wo gbo lo won mo won olopa te leun e kira de to ba fe gbo baba e pe to jare ja lo ko fi ton gbogbo o jile ko nka te jeje adu ate mi emi moran te mi ngba ni ye o te jeje o to bu tinu bu ba kuro nbe won han le mo
0: e se won ni ki Sunday Igbowo te jeje iroyin mi tu gbe wi pe ko gba awon eyan le iroyin kan si ni o gba awon eyan le ta awon eyan dunu pe won kaabo elo e kaaro
6: Ẹ káàárọ̀
0: ìyá mi. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè.
6: Alájọ̀mọ́ Adéke láti mú ṣe.
0: Ẹ káàbọ̀ mà.
6: Ẹ kújọ mẹ́ta náà wà pẹ̀lú wa.
0: Àmì mà.
6: Ọlọ́run adá sí wa. Ọlọ́run ní yọwọ́ lọ́rọ̀ gbogbo wa.
0: Àmì o.
6: Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tó ń dègbò wọn ò lè gbà láyè. Abẹ́ ìjọba Bùsí là wà. Ṣáwárí. Ìlú tí wọ́n náà ti jí ọmọ kó ní Ọ̀yọ́ State. Ẹni tí ò ṣe Yorùbá ó sọ ọ̀rọ̀ kan ó dẹ̀ sì mí lójú. Ó sọ wípé àwọn aráàlú yẹn wípé wọ́n gbóná gọ̀nà. Kọ́mọ sì wà lábẹ́ epo wà tọ́kọ ọmọ kúrò lábẹ́ wọn ní ìkọ́jọ tó lé lóṣù kan. Nǹkan tí ẹni tí ò ṣe Yorùbá sọ ó sọ wípé ní ìlú yẹn wọ́n gbìn sí Ọ̀yọ́ ni. Ó ní ìta láwọ́ gbọ́ngbọ́n ń bẹ̀ yẹn. Jẹ́rí ẹ̀yìn olúwo tó sọ̀rọ̀. Àtolúwo àti Babaláwo àtoníṣègùn gbogbo wọn kí ló ń wò. Ẹjẹ́ ẹ̀yẹ̀ rẹ́dà. Alálẹ̀ Ìjẹ̀bú òní alálẹ̀ Yorùbá kò nígbà fún gbogbo wọn mọ́ lágbára Ọlọ́run.
0: Ẹ ṣe ìyá mi. Ẹ ṣe Alhaji Amora Adeke láti mo ṣe. Hello, Talu Ambe 0906000335. Ọba Pabida ko so bidire. Hello, Ekaro.
7: Ekaro sir.
0: Yes sir.
7: Eku eto sir.
0: Olorun lo nto.
7: Oluwa to wa pa pelu yin.
0: Ami sir.
7: Te Sunday Igbowo yen ni gbogbo wa fe ma da si.
0: Oruko yin abi ta tin pe.
7: Yo no jira lati ogere.
0: Ekaro sir.
7: Yes sir. Sunday Igbowo o kare laye ti e. Sori awon ijoba wa Nigeria yi. Amodi Olorun aye ko se adari won tin se adari yi. Ki en gba ti ijoba o le ja yen fu awa. Omo ri ni Nigeria ti Sunday Igbowo de ndide. Ti won o fe ma gba laye. Ki awon Fulani ti won lo nso fu. Ti won ni ko pe are tabi governor Oyo State pe won ko fu Sunday Igbowo. Ki Fulani fe so Nigeria di ile Fulani nikan ni bi ko se ile Nigeria. Àbí kí ló wá ń ṣe àwọn kíní burúkú wọn yìí kẹ so olúwa máa fún Sunday Igbowo ṣe o olúwa máa fún ṣe ọkàrẹ láyé ẹ kú ètò àǹbáyìnbọ
0: Mr. John
7: yes sir
0: abala agbeyewo la wa lori otunu we royin a jo ngbeyewo na ni ko le ba gun daada. Hello.
8: Hello, ekaro.
0: Ekaro ma.
8: Hello.
0: Yes ma.
8: Eko to.
0: Olorun lo nto ma.
8: Oruko mi ni Dikin Adekunle lati seto wa Kolambe.
0: Ekaabo ma.
8: Yes sir. Se ri oro Nigeria ni.
0: Mm.
8: O da be ni pe bi eto security yin. Awon ijoba wa rowo ko je nbe.
0: Mm.
8: E wo bi Sunday Igbo se gba won mo ton gbe yero pia pia. Kini de se da won ijoba state government ati federal ti won le fun ko ni kon fun lowo. Ko ka fun la je ko hun se. Won de ko, won je hun de ni.
0: Mm.
8: Won je hun de. Then baba Oluwo to so pe awon baba lawo kin wo gbo.
0: Mm.
8: Kini kon. Ẹni tó fẹ́ wọ ọgbọ́n ọdún ẹgbẹ́nsẹ̀. Wọ́n ṣọ́ra wọn. Tọ́ bá fẹ́ kí ìjọba àwarawa kó máa lọ, wọ́n ṣọ́ra wọn gan. Kọ́ mẹ́sì ọ̀pẹ́ ọmọ yẹn, ó kàn jẹ́ pé àwọn ọ̀jọ́ wọn dàbí Òǹdó, wọ́n ti dà lóru láti jọ sí. Tó bá jẹ́ Òǹdó, wọ́n ti dà lóru. Kọ́ ṣọ́ra wọn kọ́ jẹ́ kí àwọn yẹn jáde. Nínú igbó yìí, tí àbá wà ní òjò kan lásán, ó mọ nǹkan tí òun fìlì. Bàbá oní olúwo kò wò. Se bo won se babalawo ti e awon babalawo ni o le wogbo won le wogbo ni ejo to won na bo ti ma wa awon mo ni jade to ba wa jade kinu bo atawon emewa e won ko wo yen jeun ni won fi jeun ni ko se ifa do je kon gba awon mo yen jade
0: to
8: awon ba jade won tun ni ki ti bo o ma ti
0: ejo
8: olorun ran wa lowo
0: ami o ami o se gan mo ko olorun wa lowo na la ngbadura. Hello, ta lo wa lojula ore. Hello.
9: Hello sir.
0: E karo.
9: E ma binu comrade dollar lo pe pada.
0: Okay sir.
9: E kan enu ti bi mi ju mo se dadi. Ka won yan wa ma ya oro soto. Won so pe babalawo ko wonu gbo. Ki lori ta wa pastor wonu gbo, se ba la n sise yanu. Ami pastor, ami child of God.
0: Mm.
9: O kan mi ki sise temi niyan. Nílẹ̀ Yorùbá ètò wà ibùn kó tó di pé ìgbàgbọ́dé àwọn babaláwo ìfanọ́ndá àwọn jagunjagun wà lọ́tọ̀ oníkò yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn lísàbí and there about wọ́n má kó pọ̀ mọ́ra wọn ẹgbẹ́ àwọn babaláwo máa lọ sínú igbó àwọn ò ṣe lọ àwọn ò ṣe gbé bíbélì lọ oníwo ohun tó ń sọ ó má wọ̀ọ́rì mo ti sọ fún yín gbogbo nǹkan ni ìgbà àtàkù kò wà o ó ń gbèjà àwọn àna ẹ ni lẹnu ẹbí ń jábọ ó sọ ti pásítọ mọ kì í ṣe tàwọn babaláwo nìkan ló sọ ó sọ tàá fáàmù
0: ìròyìn pọ
9: onítorí táwọ mórìkà ẹ fi sílẹ ordinary local government chairman àdí pẹlú ẹgbà tó bá máa tó tàbí ẹ kọ ọrọ mi sílẹ gbogbo nǹkan tí mò ń sọ ordinary local government chairman ló máa declare ẹ ẹ má wọrí.
0: 09060003352 tàbí 07051697912.

0: FM Lagos. Listen on the go.
1: Hello, Ekasan. Ekasan, sir.
2: Hello, sir. No, me, ewo, the one, the movie.
1: Kilo, ruko, ayin, sir.
2: Ruko, me, ni, Mufidi, Mustafa.
1: Okay, sir.
2: Mufidi, Mustafa. Me, the movie.
1: Okay, sir.
2: Oh, but I, you say, it's not a woman. So, that is, I want to say, Kuro.
1: Àwọn kan rìn káàkiri ọ̀nà owó tó bá dilẹ̀ lè ṣùn bẹ̀ lọ́wọ́ ẹ̀ ìjọba ìbílẹ̀ mo mọ̀ pé ó dà pé agege local government náà ló kọ́fà gbogbo ibẹ̀ alága agege ẹ̀dákun òun lẹ gbọ́ yẹn o tẹ́yìn ò bá wá gbọ́ àwọn tiyín wọn yé má gbọ́ gbogbo rédíò pàápàá jùlọ jordan fm torí pé àwọn ohun tí ó máa ń ṣe pàtàkì táwọn olóyìnbó ń pè ní value okun nǹkan tá ń ṣe nílé iṣẹ́ wa ń bí tó máa ṣe àǹfààní àwùjọ pẹ̀lú bá ṣe ń ṣe ìgbélárugẹ àwọn tó ní ọgbọ́n inú entrepreneur pẹ̀lú bá ṣe ń ṣe ìgbélárugẹ wọn bẹ́ẹ̀ náà la mú àwọn ohun tó ń ṣe pàtàkì fún àwùjọ náà wá a kì í bá wọn rèrà tí ò bá ti lọmọ nù iyun duro sapa kan mo dupe lowo baba wa to pe tan laipe yi god bless you oju oni tin lagbare ledumare asiko ti nko wa papa mara die die na lori eto tori ojo ba wa sore loni mo mo pe iwon bon ta ti bara wa so ati awon eyan ro isi tiun na o to lati tete je ka jigiri lo si ibi to kan ninu igbesi aye wa be da ba wa ninu aye bo ba jigiri soro ara e iwo gan o kan ma rin o kan wa loju kan bi omi adagun ni hello
2: egbe dimu no ko be egbe dimu
1: okay egbe local government o wa be sir
2: egbe dimu sda
1: sda okay kilo ko alaga yin
2: sama idris ni idris
1: mr chairman honorable idris
2: ebe na honorable idris ni chairman
1: oda honorable idris ti dimu
2: kayo nge oni fase
1: okay
2: kayo nge ko mo mi
1: ina e ba wa so fun won pe jordan fm a nilo won lori eto yi o na won bere kan ta te fe bi won
2: okay okay
1: ba different e ko number mi ke to ko lo di radio yin ki to pa eto ma pe number yen e se gan sir
2: okay
1: thank you sir yes sir won ni dimu ni mi gbọ adugbo yen dada lekan ni to e ja lo soke lon ta ba pada de ka wa bala owe lesin oro owe wa toni embalaya
0: at www.jordan105fm

0: 119516. Hello.
1: Eto e ke ti se niyan e ti number to fi pe wole e ko fi pe leyin eto
0: a ti se be
1: e le ri bi soro dada ru awon ipolowo oja ta wa niyan
0: be ni o
1: baba ma da won ipolowo nla nla nla nla e wa
0: ami o
1: egbe ni to pe yen sin you call that number back after the program
0: e se ya mi
1: eh o ti gbo jare ama first time caller lo pe
0: iya dada
1: eni ba je fun gbogbo alagbara lo je ma gbagbe o e ma gbagbe o July 11 o
0: be ni o
1: gbogbo Nigeria ejo edide si wa o ejo
0: ona po
1: ejo irawo ni o irawo lojo e ba irawo gbogbo ori wo kuku lagbara lo
0: ami ya
1: e je agbaruku ba se o ejo nitori o era first era cup era gbogbo e support wa o
0: ope mo o ti tun mo
1: ejo gbo yin la pe o gbẹ́yìn láti fẹ́ pé ẹ bá wa ṣe ìrànwá lọ́wọ́ ìdìde ìrànlọ́wọ́ tí wà wọ̀ àánú àdìde sẹ́yìn lágbára lọ gbogbo nàìjíríà lápapọ̀ ẹjọ́ o ẹ ṣàánú ìràwọ̀ o ẹjọ́ o ẹ máa fi jíngùn yẹn òun ẹ̀kẹ́ máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ẹ tún fi sí láàrin ẹ tún fi sí ní parí
0: tó
1: fi ń gbàgbé yẹn ìgbà àtẹ́jẹ́ bẹ̀rẹ̀ program yẹn kọ́kọ́ jù sí ẹ wọ́n lè mọ̀ pé nǹkan báyìí báyìí lọ ní July 11 bá àwọn gbogbo wa lọ́wọ́ ẹgbọ́n àwọn tó ti owó tọ́pa èmi náà tẹ̀lé wọn mọ̀ pé bí mi sára tún ṣe rọ́ọ̀ṣì wọlé yẹn báyìí yá àtìmọ́tàmọ̀ rúfù àwọn olóòwe nìyẹn àwọn olóòwe nìyẹn mọ̀ ṣe ṣe rọ́ọ̀ṣì wọlé bẹ́ẹ̀ tí mọ̀ gbọ́n èmi náà ti tẹ̀lé àwọn méjèèjì
0: tọ́tẹ́tẹ́lé
1: mi náà sọ ojú òní tí wà ẹkú ètò.
0: Ẹ ṣe ìyá mi tó bá gbà dáadáa náà ni fún ti turn up with MC Rawọ lóòótọ́ ẹ̀yin ara ilé ẹ̀yin olólùfẹ́ wa ẹ turn up ẹ dákun ojú òní ti yan July 11 ó ti dé tán kí máa fẹ́lẹ́ náà máa kí ìyá mi Bọ́lá láti Àkútè wọ́n ti ṣe ìrànwọ́ kékeré níwọ̀nba tí wọ́n dẹ̀ ṣe tínú mi dẹ̀ dùn God bless you ma owó onítan lọ́wọ́ yín lágbára ọlọ́run ọba mídùmá ẹ̀ ara àwọn nǹkan tá à ń fẹ́ látọ̀dọ̀ ẹ̀yìn tẹ́ ń gbádùn wa ni àǹgbádùn ẹ̀ ìwúrí yan ni inú dídùn ló máa mú orí ya bẹ́ẹ̀ náà ló jẹ́ pé kúṣẹ́ gbèrè ló mórí oníṣẹ́ wo hello.
2: Felix Lásìkàn mi láta kẹsàn.
0: Mr Felix mo mọ̀ pé ẹ̀yin máa gba owó yẹn dáadáa jáde.
2: Ọlọ́ àmọ́jọ́ ro.
0: Àmì bá mi ẹ ti san owó fi láyín àbáṣọ o.
2: Ìyanu àṣẹlẹ̀.
0: Àmì bàbá
2: mo ti pẹ̀jù oṣù tí parí.
0: Ká lè print ẹ̀ ní kíákíá ni ẹ mọ̀ pé kí ṣe mi
2: print. Oṣù tó parí Ọlọ́run àṣẹ.
0: Ìyanu àṣẹlẹ̀ ọ̀yà kí olóògì ni o tó pàgùntàn.
2: Ariwo ló máa jí gbogbo lélẹ̀.
0: Ariwo àjí gbogbo lélẹ̀. Ẹ ṣe ẹ máa bá wa bọ̀ sá. Ọ̀nà ariwo àjí gbogbo lélẹ̀. Hello.
3: Hello sir.
0: Ẹ ká sọ mọ́.
3: Ọkùnrin
0: mẹ́ta. Yes sir, yes ma.
3: Fẹ́ǹdì Akẹ́ṣọlá láti Àlùmọ́ṣọ́.
0: Ìyá mi dáadáa kò ní bàjẹ́ fún mi.
3: Ẹ kó palẹ̀ máa ṣeṣe lágbára lọ.
0: Àmì mà.
3: Ẹ jẹ́ kó láyọ̀.
0: Àmì o.
3: Ìyànà Adéṣẹlẹ̀ lorúkọ Jésù.
0: Àmì.
3: Kí olóńgbé ní tó pa àgùntàn akọṣẹ́ ló máa ṣe.
0: Akọṣẹ́ ló máa ṣe, ẹ ṣe ìyá mi.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe, ẹ má bá wa bọ̀.
3: Ẹ kú ṣẹ́ṣẹ́.
0: Yes ma. Olóńgì ni ò tó pàgùntàn yóò ṣàkọsẹ́ ni. Hello.
4: Ẹ mọ̀ káàsán.
0: Ẹ káàsán sá.
4: Ẹ kú ètò.
0: Ọlọ́run ló ń tó o.
4: Ẹ kú múra àṣírí àpò ọjọ́ àpò.
0: Àmì sá.
4: Alágbà ṣètò láti mẹ́rin.
0: Ẹ káàbọ̀ sá.
4: Olóńgì ni tó pàgùntàn. Ògbólé ló máa jílẹ̀ o.
0: Ògbólé ni ó jílẹ̀.
4: Báyọ̀.
0: Tọ́ ẹ ṣeun. Hello.
5: Ẹ káàsán.
0: Ẹ káàsán mọ̀.
5: Ilé ọ̀pẹ ẹ̀mí láti kó o dé.
0: Ẹ káàbọ̀ ìyá mi.
5: Kókó ọmọ ọ̀rọ̀ àti yọ́bọ̀.
0: Àmì o.
5: Aláfọ̀.
0: Àmì o lọ́lẹ́yìn yá wa.
5: Àbí o, àbí àwa gbà.
0: Àbí ìyá mi.
5: Ẹ ṣe ìjẹjọ.
0: Ọlọ́run ló ṣeun.
5: Àdúpẹ́ lọ́wọ́ àwọn tó ń fún wa káàdì.
0: Ọpẹ́ lọ́wọ́ àwọn tó ń fún wa bẹ́ẹ̀.
5: Ilé mi tọrọ wọn.
0: Àmì.
5: Ajá máa wá.
0: Ẹ sá.
5: Ó ló gbé ẹ̀jọ́ pa kílẹ̀pì náà.
0: Àgùntàn.
5: Gbogbo ilé ló máa fariwo jí sílẹ̀.
0: Ògbò ilé ni yóò fariwo jí lẹ̀.
5: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà ẹ ṣeun ẹ máa bá wa bọ̀. Hello.
6: Hello ẹ káàsán.
0: Ẹ káàsán.
6: MC Rawọ.
0: Màámi.
6: Ẹ kú múra lábẹ́ ènìyàn ṣíwájú àti gbogbo ohun tó máa raṣọ tó máa ra fìlà.
0: Àmì o.
6: Bí màmá fún Tẹ́ńpọ́lá ṣe sọ, ara ọ̀dẹ ní ní ojú òní tì lágbára ọlọ́run.
0: Àmì ìyá mi.
6: Mrs. Adéṣọlá Taiwo láti gbogbo nílùú Ìkòròdú.
0: Ẹ káàbọ̀ mọ́.
6: Ẹ káàsán. Ẹ̀rọ. Owó yẹn lágbára, obìnrin tẹ̀yìn tẹ̀ ti máa ń mọ̀ òwe yẹn, ó máa ń tìkì gidi gan-an. olóògbìn ò tó pàgùtàn wàlá gbogbo ariwo ẹ látọ̀gbọ̀n ló máa jí gbogbo ilé lẹ̀
0: ariwo ẹ
6: wọ́n dé mọ́ àwọn látọ̀gbọ̀n ariwo yẹn ló máa jí gbogbo ilé lẹ̀
0: mẹ́ẹ̀ẹ́
6: ẹ̀
0: dà ṣe ìyá mi mrs adesola taiwo hello
7: hello
0: ẹ káàsán sá
7: Yes. Orúkọ mi ni Tajudeen Ishaka láti Badagry.
0: Mr. Tajudeen. Láti Badagry, ó yá.
7: Bẹ́ẹ̀ni
0: bẹ́ẹ̀. Ẹ bá pariwo yẹn.
7: Mo ń gbèrò yín.
0: Kí olóńgì ni ó tó pàgùntàn.
7: Kí olóńgì ni ó tó pàgùntàn. Kó tó pàgùntàn.
0: Bẹ́ẹ̀ni sà.
7: Ariwo rẹ̀ máa jí gbogbo ìlú o.
0: Ariwo
7: rẹ̀ á já àdúgbò.
0: Kódà a jí gbogbo Nàìjíríà gan.
7: Mo rẹ bẹ́ẹ̀ ni ariwo rẹ tí gbogbo àdúgbò yẹn.
0: Ẹlúta
7: ṣe ń gbọ́ mi.
0: Yes sir.
7: Ẹlọ́dúnú ẹjọ́ bó ní Jordan FM yẹn gẹ́gẹ́ wà.
0: A wà ní 12/14 Musiba Asafa ní Agbẹ̀rò ní Abúlé Ẹ̀gbá.
7: Okay, Abúlé Ẹ̀gbá ló wà.
0: Bẹ́ẹ̀ nílùú Èkó.
7: Okay. Kọ́kọ́rọ́ ọ̀rọ̀ ńkọ́.
0: Ó wà láàrin àti àlàáfíà.
7: Ẹ bá kí wọn o.
0: Àretí yín ní July 11 ẹra filawa.
7: Ok, ọlọ́run ṣe rọrùn. Mi ò fi rédíò gbọ́ yín o, fóònù kékeré kan mo fi ń gbọ́ yín. Mo ní high problem.
0: Àlá
7: kò dẹ̀ ní èmi gan ní di rédíò báyìí.
0: Ọ̀dà ọlọ́run àṣeyàánú.
7: Àmì.
0: Ẹ ṣe kí n sọ yẹn sá. Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. Hello.
8: Music
0: and vibes.
8: Awesome talk.
0: Every
9: day. All day. Gbogbo ara àdúgbò ló
0: máa jí fún lẹ̀ o. A jí gbogbo ara àdúgbò lẹ́ ni o. Bẹ́ẹ̀ni,
9: Hello. Hello, ẹ káàsán.
0: Yes, sir.
9: Ẹ kú ètò.
0: Ọlọ́run ló ń tò.
9: Má dé,
0: kí olóńgì ni ó tó pa àgùntàn. Orúkọ yín ẹ̀ sọ orúkọ yín o.
9: Láti mú wí.
0: Kí ló orúkọ yín?
9: Daniel
0: láti mú wí. Ó yẹ parí òwe yẹn sà, Mr. Daniel.
9: Ṣé ariwo ẹ̀ ti di ọ̀lẹ́? Ariwo ẹ̀ lásán gan-an wọ́n ti dílẹ̀.
0: Ẹ parí ẹ̀ dáadáa.
9: Ariwo
0: a jí gbogbo lélẹ̀.
9: Ariwo ẹ gan.
0: Ṣé ẹ ti witness olóògì náà àtàgùntàn rí ni?
9: Ariwo ẹ gan máa ń gbọ́ gan.
0: Ó dà ẹ ṣe wọn náà ariwo ẹ yóò jí gbogbo lélẹ̀ ni o. Hello.
10: Hello, MC Rawon.
0: Present ma.
10: Ìyá àṣeyọrí látòbí jo.
0: Màmá o.
10: Ẹ mọ̀ kú múra, ọlọ́run ọmọ kò wá láti rí, àwa náà mọ̀ tí.
0: Abẹ́ẹ̀ rí báyìí.
10: Ọ̀nà àwọn aláṣeyọrí ni ó ṣe.
0: Àmì àṣẹ àbílẹ̀.
10: Àbílẹ̀ òní tú yóbò ni.
0: Àmì
10: ìyá. Gbogbo àwọn tó ti pọ̀ láti rí, ọlọ́run ó bò wọ́n láti rí o.
0: Àmì.
10: Olóògùn mi tó pàgùtàn. Àkọ́ṣe
0: pé. Yóò ṣàkọ́ṣe gidi ni o.
10: Mi ò gba káàdì láti ẹjọ́ yìí.
0: Ó dùn mí, ó ń dùn èmi gan. Ó ń dùn èmi gan fúnra mi bí mo ṣe wà bẹ́ ṣe sọ yẹn. Ó dẹ̀ ń ká
10: fúnra.
0: Wọ́n ní táwọn bá ti rówó àwọn àṣírí àbò máa mi àṣírí àbò. Hello.
11: Hello.
0: Ẹ káàsán, ẹyí rédíò yín lọ. Ẹ ṣeun.
11: Peter Arimoh ló pè náà látàgéri.
0: Ó pẹ ẹyin wọlé lónìí o.
11: Àwọn alágbára fọ ní níwájú.
0: Àwọn alágbára ti gba space.
11: Ẹgbẹ́ ètò.
0: Yes sir.
11: Ìgbẹ́ ètò ẹ̀kọ́kọ́ mú ẹ̀gan ìṣítí yẹn ó lágbára.
0: So
11: ẹ ṣe fún àkíyèsí wa.
0: Ẹ ṣe sà.
11: Ọmọ wa máa ran gbogbo wa ṣe òkè òkè nílé iṣẹ́ yín máa máa lọ.
0: Àmì sà.
11: Òwe.
0: Kológì ni o tó pàgùntàn.
11: Gbogbo ara ilé ló máa jí sílẹ̀ o. Gbogbo èèyàn tó wà ní ilé pátá.
0: Àtọmọdé àtọmọ kókó.
11: Kò sẹ́ni tí ò ní jí. Ẹni dìlé ti gan jí.
0: Àti ti gan jí. Kódà ni wọ́n yá ti pọ̀ jù.
11: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe. Ẹ bàbá wa bọ̀ sà. Wọ́n ní gbogbo ara lé tó fi dórí ẹni tó di tí gan òun gan gbọ́ pé kí ló dé ariwo ìpọ̀. Hello. Thank you. Ola ba je radio yin lo le.
8: O si mi lo.
0: E

fún ẹ̀yin tẹ nílò fìlà tàbí t-shirt ẹgbẹ̀rún márùn péré náà ní fìlà ẹgbẹ̀rún méje òun ní aṣọ àkọrúkọ yín sí ó ṣeéṣe kó jẹ́ wípé tẹ bá ti dé iléeṣẹ́ wa náà ni ẹ láǹfààní láti gba aṣọ àti fìlà yín tí wọ́n ti kọ orúkọ yín sí torí distance fún àwọn olólùfẹ́ wa tí wọ́n fẹ́ tọ̀nà pẹ̀lú mc ra wa ṣùgbọ́n ẹ̀yin tí ẹ ṣẹ̀ fẹ́ rà ẹ fọkàn balẹ̀ tẹ́ bá ti tẹ send owó yín sí nọ́mbà tí mo fẹ́ pè yìí ẹ bá wọn sọ̀rọ̀ lórí whatsapp tàbí kẹ́ ẹ pè wọ́n wọ́n á ṣàlàyé bí wọ́n ṣe máa gbà á lọ́wọ́ yín then orúkọ tán máa bá yín kọ sí ẹgbẹ́ fìlà yẹn tàbí ẹ̀yìn aṣọ yẹn ẹ sì sọ kọ́lọ̀ ètò ẹ̀fẹ́ a ní blue navy blue black ibẹ̀ àti white pẹ̀lú ash colour mẹ́rin náà la mú fún àwọn tó ti wà nínú group bó ṣe ń lọ wọ́n rí sample aṣọ yẹn tá a ti fi síbi àti fìlà nọmba rẹ máa bá ọmọ special sọ̀rọ̀ lórí nọmba 090-65-219-567 090-65-219-567 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 090-65-21-95-67 nọmba ọmọ special nìyẹn ṣùgbọ́n ẹ̀yin fẹ́ dá sí mc rawọ ò má bínú pó kéré o ìwọ náà fi tira rẹ lẹ́yìn lórí iṣó yẹn mo lè má wà ṣùgbọ́n mo kí ọ lẹ́yìn ẹ má pè mí tàbí fẹ́ polówó ọjà fún ẹgbọ́n mi tó pè lẹ́ẹ̀kan èmi náà ti ní nọmba yín lọ́wọ́ báyìí ṣùgbọ́n that my brother that called that say he want to advertise business on this program let's discuss call this number 091-24-11-9516 ìpolówó náà là ń retí kí ààyè lè tún gbà wá dáadáa kí a lè kẹnu sí i bákan náà ẹ máa bá mi pàdé náà lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ láìpẹ́ láì jìnà nínú ọ̀sẹ̀ yìí náà lábẹ́rẹ̀ lágbára ọlọ́run níbi tí a ti fi abala kanlẹ̀ tapẹ̀ ní gbé òwú ẹ lárugẹ fún gbogbo ẹ̀yin oníṣòwò kéékèèké àti oníṣòwò ńláńlá oníléeṣẹ́ kéékèèké àti oníṣẹ́ iléeṣẹ́ ńláńlá

0: ẹ̀nẹ̀wọ́ kò ṣe àmì bí ara ẹni tí ń ṣe ìdájọ́ ẹ láti ta ọlọ́fà kámi ẹ bá gbónájọ tó wà lẹ́gbẹ̀ẹ́ lọ ní o ẹni yà á kú lóṣù náwó sí mi ẹ̀wọ̀n tó dé àkọ́bí ọmọ ẹ̀wọ̀n tó dé ọmọ ológo rẹ tí ó bá olúwa tí ó bá sàmí ẹ̀wọ̀n yẹn jẹ́ àṣẹ gorí ẹ̀.
1: nínú ilé yìí ẹgbọ́n olúwa yóò dára fún yín. nínú ilé yìí ẹ láyọ̀ ń bẹ̀. agbára tá a ti rán pé kó gbayọ̀ ọdún yìí lọ́wọ́ ní iná yóò do dànù. bẹ́ẹ̀ ni kò rí. lórúkọ jésù kristo olúwa wà. orúkọ tèmi kò yí padà. wòlíì ọ̀làwálẹ̀ àfisìkẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ọ̀rọ̀ mi yanjú. mo wá láti ìjọ Christ Apostolic Church Goodness Land. tẹ́ bá ti dé abúlé ẹ̀gbá ẹ sọ fún àwọn ọlọ́kadà kán lìdí yín lọ sí Ekoro Road Anisere Bus Stop. tó bá ti dé Anisere Bus Stop Salami Street number 10 sọ fún àwọn èèyàn ní Anisere Bus Stop yẹn pé òun lọ sí CAC Goodness wọ́n máa ń nà ká bẹ̀ sí ọ. pèmí sórí aago yìí is 081-47-36-1928.
0: ẹ pé orúkọ jésù ọfà ikú tí ó fi ń sọ òbí lẹ́nu.
2: ọfà ikú tí ó fi ń sọ òbí lẹ́nu.
0: jáde lára
2: mi. jáde lára mi.
3: jáde jáde lára mi. lórúkọ jésù ẹ mi ní mọ́ ọfà ikú tí ó fi ń sọ òbí lẹ́nu.
0: ẹnà ọjà yẹn síbí mo sọ tẹ́lẹ̀ bí wòlíì mo wá sọ tẹ́lẹ̀ bí ọmọ wòlíì ní orúkọ olúwa tó dára àti ayé gbogbo èyí tẹ́ ní ọfà ikú ọmọ níbí tí wọ́n ti bọ́ ilá alátojú oorun tẹ́ bá sàmì tó lágbára ọfà yẹn jáde.
3: àmì jésù.
4: agbára lọ́dún ẹ jẹ́ ká gbàdúrà oríire.
5: agbára kì í bá tì agbára olúwa àkọ́ wípé lórí òkè sioni ní ìtúsílẹ̀ ní ìwà ọba dáyà orí kìíní ẹsẹ̀ kẹtàdínlógún ọlọ́run 1930 ọlọ́run àwọn bàbá wa tún ti dé gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe nínú ìjọ CAC Goodness Land. ìpàdé àdúrà alágbára tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday níbi tí àdúrà àgbáyé orí ti ń sán bí àrá ogun iṣẹ́ èdè ń já gbogbo oníròbìnújẹ́ ló ń dalayọ̀. bíbélì wípé ẹnikẹ́ni tó bèrè yóò rí gbà ó ní bí ẹ̀yin bá mọ bí a ti fi ẹ̀bùn rere fún àwọn ọmọ yín mélòó mélòó ni bàbá yín ti ń bẹ̀lé ọ̀run yóò fi fún ẹnikẹ́ni tó bá bèrè lọ́wọ́ rẹ̀. Matthew orí keje ẹsẹ̀ keje sí ìsàlẹ̀ wá bá ẹlẹ́dà rẹ sọ̀rọ̀ níbi tí àdúrà ti ń gbà wá bèrè ohunkóhun tó bá fẹ́ lọ́wọ́ bàbá rẹ ti ń bẹ̀lé ọ̀run níbi tí ìran wòlíì kò sí àwọn ènìyàn ṣègbé ìwéèwé orí 19 ẹsẹ̀ 22 wòlíì ọ̀làwálẹ̀ Ezekiel ni ọlọ́run lò lórí òkè yìí àtàwọn ìránṣẹ́ ọlọ́run lóríṣiríṣi ní gbogbo ọjọ́ Wednesday ni o ní gbogbo ọjọ́ ọjọ́rú láago mẹ́sàn-án sí aago mọ́kànlá àárọ̀ ibi ìpàdé àdúrà ni number 10 Salami Street Anisere Bus Stop Mẹ́rán Lagos. fún ẹ̀kúnrẹ́ àlàyé ẹ lè pe àwọn nọ́mbà yìí 08102355172 tàbí 08147361928. jésù ń retí rẹ o tètè máa bọ̀ jésù lolúwa o.
0: olúwa mo dúró mi ò dádúró mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀ wọ́n bí mi pé ta lájọ dúró mo ní àgbélébù ni àti agbára ikú àti àjínde jésù wọ́n ní sọ́titán mo ní òtá o mo ní ìpè àwọn bàbá bàbá ni níwájú pẹpẹ mo ní ìdí nìyẹn tí mo fi lè sọ̀rọ̀ bí akin mo wá sọ̀rọ̀ bí wòlíì ẹ̀yin tí ọmọ yín ń bá ìdíwọ́ pàdé torí pé kó mo bá tọ́jú yín ẹ sàmí ẹ̀yin màmá yìí bí olúwa bá pè wá ní tòótọ́ ìdíwọ́ yẹn dópin
3: lónìí. ní jésù.
0: o tí ì sàmí àmì abiyamọ máa ń lalẹ̀ gan ni ìdíwọ́ yẹn dópin.
3: ní jésù.
0: ẹni bá tún gbé ìdíwọ́ dìde sí ọmọ rẹ níbikíbi tó bá wà báyìí kó pa ẹni náà.
3: Àmì Jésù.
0: Ó yẹ lajú kẹ́ wo mi náà já yẹn síbi bí ìgbà tó fẹ́ fi sí mi ní orí. Ọmọ rẹ yóò ṣe rere.
3: Àmì Jésù.
0: Mẹ́jà ká mi tí àmì ẹ̀tọ́ ẹlẹ́gbẹ́ bá ti gbé tiẹ̀ mi olóní àsọtẹ́lẹ̀ yẹ. Ọmọ rẹ ó dìde.
3: Àmì.
0: Yesu ọmọ rẹ ò ní sẹ́rú ẹ̀kọ́.
3: Àmì.
0: Ó yẹ bàbá ìsàmì ikú ọmọ ò ní tọ́ sí.
3: Àmì Jésù.
0: Màmá ìsàmì ikú ọmọ ò ní tọ́ sí.
3: Àmì Jésù.
0: Ọmọ rẹ máa tọ́jú ẹ.
3: Àmì.
0: Ẹ wo àmì tó ṣe ọmọ rẹ máa tọ́jú ẹ.
3: Àmì.
0: Ọmọ rẹ ò ní dọ́mọ fò.
3: Àmì.
0: Ọmọ rẹ ò ní dọ́mọ àdánù.
3: Àmì.
0: Àìsè poli tanta fúkàlì ẹ̀yà. Ó di májẹ̀mú ó di àṣẹ. Ọlọ́run tó ní agbá, ọlọ́run tó ní ipá, ọlọ́run tó ní àṣẹ, ọlọ́run tó ní májẹ̀mú, ọlọ́run tó gbẹ́bí gíga. Mo sọ ní orúkọ Olúwa. Adé ògo lórí ọmọ rẹ wọn ní sí ìdànù.
3: Àmì Jésù.
0: Ta ló sàmì sẹ́lẹ̀ yìí láàrin ọmọ rẹ máa tayọ.
3: Àmì Jésù.
0: Ẹyin bàbá wá wájú pẹpẹ jẹ́ kí n gbé àmì eléyìí ọmọ rẹ máa dolú ọmọ.
3: Àmì Jésù.
0: Ìyà tó jẹ́ yẹ sàmì ọmọ máa gbọ̀n yànú la. Gbogbo èyí tẹ́ ń gbénú àhámọ́ níbí. Bí ẹ bá sàmì tó lágbára ọmọ máa mú ẹkú ọ̀nbẹ.
3: Àmì Jésù.
0: Èyí tí ègún kì í jẹ́ ká ra lé fún yín nídìílé yín. Ègún yẹn tí ò ní jẹ́ kó máa ra lé fún ẹ. Ó yà ní ọjọ́ yẹn síbí ẹni tó fẹ́ kó máa ra lé fún ní àjà ní ìkòyí ní Màgódò. Èyí tó máa ti rà fún bẹ̀ tẹ́ tó fẹ́ kó máa lọ ra lé fún ní Amẹ́ríkà, London, Canada. Ó yà kó sàmì eléyìí. Ègún tí ò ní jẹ́ kó máa ra lé fún ẹ. Ègún yẹn parẹ́ lórí ẹ.
3: Àmì Jésù.
0: Bẹ́ẹ̀ni kò rí.
3: Amen.
0: Àṣẹ́gorí ẹ̀.
3: Amen.
0: Àṣẹ́gorí ẹ̀.
3: Amen.
0: Ìwọ tó ń jẹun ọmọ lọ́wọ́. Obìnrin ni kò sàmì wọn ní ṣí ẹ lọ́wọ́.
3: Amen.
6: Welcome to the Jordan Night Show.
0: Níbi àwọn oúnjẹ ọmọ wọn ní ṣí ẹ lọ́wọ́.
3: Amen.
0: Ó ti rí bẹ́ẹ̀.
3: Amen.
0: Àṣẹ́gun.
3: Amen.
0: Ògbó ni fórúkọ.
3: Hallelujah.
1: Àdúrà yìí máa tẹ̀síwájú lórí afẹ́fẹ́ lálẹ́ òní. Lágbà Ọlọ́run lórí Facebook Prophet Ọláwálé Ìsìkẹ̀. Tó bá ti type ẹ̀, a gbé ọ lọ sórí péèjì wa. Ó rí àdúrà wa ń bẹ̀ lẹ́sẹ̀kẹjọ. Prophet Ọláwálé Ìsìkẹ̀. Ṣùgbọ́n ìpàdé agbára kan ó lọ lọ́wọ́ tí a máa ń ṣe ní gbogbo ọjọ́ Wednesday. À ń pè ní interdominational prayer. Gbogbo ìjọ ló ń wá bẹ̀. O jẹ́ Mùsùlùmí ni o, o jẹ́ Kérúbù ni o, o jẹ́ ẹni gbogbo ìjọ bàbá wa, rìdíìmù nípa gbogbo wọn náà máa ń fara. Ní Wẹ́nẹ̀sẹ̀ yìí ní ọ̀túnla yìí ó máa ní agbára o. Aago mẹ́sàn-án sí aago mọ́kànlá àbọ̀ sí méjìlá la máa ń parí. Àǹfààní ó wà fún ọ. Èmi àti òjò ríra lójúkojú ń gbàdúrà pẹ̀lú ẹ. Àṣírí ogun tó ń jà yóò tú. Ó sì gbọ́ ọ̀nà àbáyọ. Ọlọ́run ṣe bẹbẹ bí ìtàtijọ́. Tó bá ti di abúlé ẹ̀gbá àbí ilé epo bus stop àbí ní mìíràn bus stop mẹ́tẹ̀ẹ̀ta kò síbi tó lè gbà wọlé. Bódẹ̀ jẹ́ kọ̀máǹdì ló wà ibẹ̀ náà ló gbà wọlé. Tó bá ti gbé ọ̀kadà sọ pé kán lìdí ẹ lọ sí Ẹkọ̀rọ̀ Road Ọlọ́ta Captain Anisẹ́rẹ́ bus stop. Ẹkọ̀rọ̀ Road Ọlọ́ta Captain ní Anisẹ́rẹ́ bus stop. Nọ́mbà wa rèé 081-02-35-51-72. O le pe mi bayi mo fi igbale dola o yo si da fun o.
7: Agbara ki ba ti agbara Oluwa ako wipe lori oke si oni ni tusile ni uwa obadaya orikini ese keta ni logun Olorun 1930 Olorun awon baba wa tun ti de gege bo se man se ni ijo CAC Queensland. Ipade adura lagbara to ma nwaye ni gbogbo ojo Wednesday ni bi ti adura agbayori tin san bi ara ogun ise ile nja gbogbo onirobi ni je lo nda layo. Bibeli wipe enikeni to bere yo rigba oni bi eyin ba mo bi ati fi egun rere fun awon omo yin melo ni baba yin ti nbe ni orun yo fi fun enikeni to ba bere lowo re. Matthew orikeje ese keje si sale wa ba ele da re soro nibi ti adura ti ngba wa bere onko to ba fe lowo baba re ti nbe ni orun nibi ti ran woli ko si awon eniyan sege iwewe orikokan dilogbon ese keje dilogun woli Ọláwálé Ezekiel ni Olorun lo lori oke yi atawon iranse Olorun lori sirisi ni gbogbo ojo Wednesday ni o ni gbogbo ojo ojoru laago mesan si aago mokanla aro ibi ipade adura ni number 10 Salami Street Anisere bus stop Mero Lagos. Fun ekun alaye ele pe awon number yi 08102355172 tabi 08147361928. Jesu n reti re o tete ma bo. Jesu loluwa o.
8: From Lagos, this is
9: Jordan 105.5 FM.
10: Iwọ ni kokoro fi si lapin re.
11: Oko ni

0: ohun dàmú káàkiri tàbí wọn rán ẹ níṣẹ káàkiri mọ wípé ọwọ ẹrú wà lára ẹ àdúrà ẹ nìyẹn ẹ já ìdí ẹrú lára mi bẹẹ ni sà tó bá jẹ wípé ó lálà ó ń bá obìnrin lájọṣepọ lójú àlá ohun tí wọn sọ fún ẹ ni wípé ó ti pàdé ẹnìkan tó lágbára jù ẹ lọ tó ń gba ẹtọ ẹ lọwọ ẹ nàrúbíkà abasílíà ládàrú àpèká gbogbo ẹyin tí a ti ṣá lọgbẹ láyé gbogbo ẹyin tá a ti bù ládàá ayé gbogbo ẹyin tá a ti ta lọ́fà ayé èyí tí ayé yín wá di èrò ẹ̀yìn ọfà yẹn jáde lára ẹ mo sọ fún ẹ pé nínú ayé bó ṣe ń lọ oríṣiríṣi abàmì ló wà ńbẹ ènìyàn abàmì àdúgbò abàmì àwọn kankan abàmì bẹẹ náà ní lákọọkọ nìyẹn lẹlẹẹkejì nínú ayé yìí olúkúlùkù ló ń du ọ̀nà tiẹ ẹnìkan mo dẹ ti sọ fún ẹ lórí rédíò yìí pé ìgbédìde ẹnìkan ó lè jẹ ìpalára ẹlòmíì sórí ẹni ó dàgbà dólẹ kò mínì àti pa ọ lára ìgbédìde ara ẹ ló ń wá kò mọ wípé agbára tó ń dàgbàdo tó ń fi ń bẹ lọwọ ẹ ó lè ní wọn wọn máa ń jàyàn ló lè fún òun ni ọjọ tó bá dẹ tún jáde sóun náà wọn á tún jí gbogbo tó fàgbàdo kó jọ wọn á tún jí gbé lọwọ ẹ ṣùgbọn ìwọ tó tẹ mọlẹ ó mọ pọ ti jà ẹ lólè lójú àlá náà ti máa túmọ ẹ fún ẹ àìdà kó bára ẹ lórí àtàn àìdà kó bára ẹ ní oko yín àìdà kó bára ẹ lérú ẹyẹ ìtàn wí fún ẹ ni wípé wọn ti gba nǹkan tó yẹ kó fi ṣayé ẹ lọwọ ẹ ó tán wí fún ẹ ni wípé wọn ti gba ohun tó yẹ kó fi jẹ èèyàn lọwọ ẹ alẹ yìí alẹ tó yẹ kó múra ni bẹẹ ni ó mọ fi sọ pé àdúrà là ń gbà lọla a tún gbà wẹ ẹ já ìdè ènìyàn burúkú lára mi agbára tó sọ mí dàbí mi ò sì fẹ dà agbára tí ò jẹ kọkàn àwọn ọmọ mi ó balẹ agbára tí ò jẹ káyé mi ó nítumọ ẹ já lára mi ó ń la àwọ ẹtọ la àwọ ẹtọ láyẹ o gbọdọ gbà mo fi jésù bẹ ọ bó o bá lálà tó ń bára ẹ níbi ilé tó ti kúrò ó ń tán sọ fún ẹ ni wípé láàrin àwọn ìrìn àjò tó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti fara gbọgbẹ́ ń bẹ̀ ohun tí ọlọ́run dẹ̀ fẹ́ kó o ṣe ni wípé olúwa fẹ́ kó o jà kó o mú ọgbẹ́ yẹ kúrò lọ́jọ́ tí olúwa mú mi lọ sábúlé wa tó fi ibodè mẹ́tàlá tó wà láti wọ ìlú wa wọ̀n mi ní ìgbà tí mo ṣẹ́gun ẹ̀kú mẹ́ta ìgbà yẹn lolúwa wípé mẹ́tẹ̀ẹ̀ta tó kù yìí ó máa jà pẹ̀lú ọmọ ìyá ẹ mo lọ mú àbúrò mi a bẹ̀rẹ̀ sí ń jà ìgbà tí ẹnu ọ̀nà yẹn sí olúwa wípé ìwọ ló máa jálẹ̀kù àwọn àbúrò yẹn rọ́nà lọ lọ́jọ́ tí mo rí ilé wa olúwa mú mi lọbẹ̀ ìgbà tí màá fi padà débẹ̀ ọkọ̀ gbogbo ni wọ́n páàkì síbẹ̀ àwọn ọkọ̀ tó ti bàjẹ́ olúwa wá ń dárúkọ ọkọ̀ lágbájá lélẹ̀ ọkọ̀ lágbájá lélẹ̀ ọkọ̀ lágbájá lélẹ̀ mo wá rí ọkọ̀ kan tó tuntun ó ní ọkọ̀ tiẹ̀ nìyẹn ṣùgbọ́n mọ́tò tó wà níwájú ẹ̀ ó ti bàjẹ́ ta ló máa bá mi gbé olúwa wípé nítorí pé àwọn tó wà níwájú ẹ̀ tí ò rọ́nà lọ ó ní ìrìn àjò ẹ̀ fi dúró ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ àdúrà olúwa ẹ lànà fún mi ẹ lànà fún mi ẹ lànà fún mi by the time tí màá padà sójú àlá yẹ wọ́n ti gbé ọkọ̀ yẹn jáde ìgbà tí wọ́n gbé ọkọ̀ yẹn jáde tẹ̀mí wà jáde àbúrò mi wà tẹ̀rẹ̀ jáde gbogbo àwọn tó kù wà jáde gẹ́rẹ́ bí ọ̀nà ṣe là fún mi báyìí ọ̀nà ńlà fún àwọn tó kù bí mi ò bá rí lójú àlá ńkọ àlá yìí tó ńlá ní gbogbo ìgbà yìí àṣírí ni o gbọ́dọ̀ fi ṣeré ó ní mo fi pè ọ́ pé jẹ́ á jọ gbàdúrà lórí ẹ̀ bó o bá bára ẹ̀ lábúlé wọ́n sọ fún ẹ pé ẹrù ẹyin ló wà.
1: You need at work all day every
0: day. O sí láàrín ẹgbẹ́ ẹ tó o bá bára ẹ nílé tó ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sọ fún ẹ pé
1: till payday.
0: Tó o bára ẹ lọ́jà tó yà ìyẹn ni pé àwọn ọmọ ẹ máa rin ọjà ayé wọ́n lè má rí nǹkan mú bọ̀ èyà àlá tó lágbára nìyẹn ẹ gbọ́ kí ló fẹ́ sọ wọn mọ̀ má gbàlagbà tó ṣẹ̀ṣẹ̀ láláì ìbálòpọ̀ ó mọ̀ wípé ṣe ni wọ́n bá àlèlé ilé ọmọ ẹ pé àwọn ọmọ tó ti nú ìjáde wọn ní níláárí ehe ó ti rìn níbìkan nìyẹn mọ́mì àgbàlagbà ni ó ti dàgbà ó ti bímọ tán jẹ́ ó dẹ̀ láláì ìbálòpọ̀ kò sí nǹkan míì kan sọ fún ọ ni pé wọ́n pàlèlé ilé ọmọ ẹ ni o pé gbogbo ọmọ tó ti nú ìjáde kò ní rí ọ̀nà lọ ìkọ́ ló máa wá dìde pé a lè ayé nínú ilé ọmọ mi tó ń dayé àwọn ọmọ mi rú ẹgbin náà dànù ó lè àdúrà tí à ń gbàdúrà lórí àwọn àlè òkòkò èyí tí wọ́n fi wọ̀ wá lójú àlá bóyá ó bára ẹ ní ọ̀nà tó jìn ó bára ẹ láàrin àwọn èèyàn tó mọ̀ rí ohun tán wí fún ẹ ni wípé ẹlẹ́dàá ò lè pàdé olóore mọ́ láyé ohun tán fẹ́ máa fi gbàdúrà ẹ gbé mi jáde láàrin àwọn tí ò lè ran ayé mi lọ́wọ́ to ba lala to ba re laarin awon eyan to mo ate pe nibi to ti sise ye ladugo to wa ye o le riran lowo nbe afi ko gbadua oluwa pe mi jade laarin awon ti o le ran mi lowo awon kan ti mo ti gbari ni oluwa lo fi ye mi be egba ile isa bi won ba le e loju ala tan fi ban le e loju ala o ti won wi fun e ni wi pe won fe pa asiki mo lara won fe pa ogun mo lara won fe fi okan e bale e dide si awon to dide si mi Psalm 35 lo mama ka pada leyin mi be ni awa adua ta ngba lo se yi mami asiri ni o boluwa ba fi asiri won to ba ka si o le gbagba yori adua lai lai be ni gbogbo awon asiri ye gbogbo awon alawo yi o la fi ngbadua lola idiru eyin la fe ja lola awe ta ngba idiru eyin oluwa ja lara mi Psalm 125 Psalm 126 ati Psalm 130 olufe fi gbadua lola anti mi ma fi sawada o ma wo ara e bo se nlo yi o ikan to ri loju alaye o le o to je ki okunrin o fi ale ko domo si e laya ma wo pe okunrin ye ni o serious ogun

0: ṣẹ́rú ọlọ́lá mọ́ o.
1: Òkè láyé mi wá o.
0: Ní ọdún tó kọjá ní oṣù kẹjọ, bàbá ń ṣe báyìí. Bọ́lá Lẹ́jọ́ Láòṣó láti ìyànà bàbá ọdẹ ni mo ti wá lọ́nà Owódé Ìdíròkò ni mo ti wá láàárọ̀ yìí. Ẹ̀rí mi ni pé nígbà tí mo lọ orí òkè ògo yẹn, mo sọ fún Ọlọ́run lórí òkè pé ọmọ mi kan ti ń lé politician, ó fẹ́ jẹ́ chairman láti bó ogún ọdún. Mo wá sọ fún Ọlọ́run pé gbogbo owó Ọlọ́run jẹ́ kó rí chairman yẹn jẹ. Ní tẹ̀síwájú Ọlọ́run
2: chairman local government. Ẹ̀yin lẹ́bí
0: ọmọ mi ni.
2: Ẹ̀yin lẹ́bí gangan.
0: Ṣẹ́gun Ṣọlá Oṣó, ó dẹ̀ ti wá wọlé chairman yẹn, ó dẹ̀ ti ó ti wúyè nínú ilé yàyí, ó ti wúyè. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ́ Ọlọ́run jẹ́ kó ṣeṣe. Ìkejì ni wípé ọmọ ẹ̀bùn rẹ̀ náà ó fẹ́ lọ ìlú òyìnbó, ó ṣeṣeṣe kò rí ṣe. Mo sáà lórí òkè ògo nígbà tí dáàdì ń ṣe bàjẹ́, mo sáà sọ fún Ọlọ́run pé ìwọ Ọlọ́run jẹ́ kó bẹ̀rẹ̀ ìrọ̀nà ìlú òyìnbó ìlọ. Ṣàánú mi, ṣàánú mi, ó ti lọ.
2: Ìgbà wo ló ti lé travel?
0: Ó ti lé lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún.
2: Tó ti lé travel, ibo lẹ ti wá pray?
0: Orí òkè ògo ni mo ti wá pray ní bàbá ìdè yìí.
2: Ní last year, August. August ti ilé yìí àti Ọ̀bìtà máa wà. Kí ló wá ṣẹlẹ̀?
0: Ó ti lọ.
2: Ìlú wo ló lọ?
0: Germany.
2: Ẹ pàtẹ́ ọ fún Jésù. Màmá ẹ jẹun ọmọ. In Jesus name. Màmá ẹ wò mí ní káàṣì mí lọ́wọ́ mọ́. Ẹ gba gbogbo ẹ. Ẹ má bínú sọmọ yín. Chairman, a máa pè é. Tó bá ti wọlé tán, ẹ ti gbọ́, èmi àgbẹ̀ wà báyìí. Ta ni ẹ̀rí kan? Sàmì gbá ẹ̀rí ńlá. Ẹ wò ìyá yìí, ó fa ayé ẹlẹ́kọ̀ọ́ mọ pray fún ọmọ ẹ. Àwọn méjèèjì tó gborúkọ wá sórí òkògo, ọ̀rọ̀ wọn ti yanjú. Ìkan di chairman, ìkan lọ Germany. Ìbò lọmọ ti ẹ gbà lọ. Ẹ̀yin abiamẹ dìde sọ pé bàbá mo gbé ọ̀rọ̀ àwọn ọmọ mi wá sọ wọn di ńlá. Oya amen. Sit down.

0: hallelujah.
1: Ẹjẹ̀ máa kiri gbogbo tẹ̀ tí náírà láti máa gbọ́ ìkànnì yẹn kábọ̀ sórí ètò àṣeṣe ètò tá a gbé kalẹ̀ fún ìgbédìde kún àti ọ̀nà àbáyọ. Mọ̀nà láti sọ fún yín pé wòlíì àgbáyé ni ti wà níkalẹ̀ lákòókò yìí. Bàbá wa Prophet Dr. MS Fabi yìí, bàbá possibility. Baba, ẹ̀sùn rẹ̀ fún wa
0: lásìkò. Jehova,
2: mímọ́.
0: Jésù Kristì,
2: mímọ́.
0: Holy Michael,
2: mímọ́.
0: Ọlọ́run tí ọpẹ́ yẹ fún. Kìnìún ya Juda, gbòǹgbò nílé Jésè. Àwọn ọjọ́ ti kọjá, àwọn ọdún ti kọjá. Èyí ni ọjọ́ ajé tó jẹ́ ọjọ́ Monday. Gbogbo ẹni tó gbọ́ mi láti jáde láti wọlé lónìí, Olúwa má jẹ́ kán sunkún. Bàbá má jẹ́ kán banú jẹ́. Ohun tó ti jẹ́ ẹ̀rín tí àwọn èèyàn rí wọn nínú ẹ̀ nínú ayọ̀, bàbá má jẹ́ odomi jẹ́ mọ́ wọn lọ́wọ́. Jíjáde wọn lónìí ayọ̀ ni, wíwọlé wọn ẹ̀rín ni. Àwọn iṣẹ́ òkùnkùn ètò tó jẹ́ àṣeparí ní ọ̀sẹ̀ yìí, Olúwa lórí wọn, Olúwa bàjẹ́. Lórí ọmọ wọn, ilé wọn, iṣẹ́ wọn, Olúwa bàjẹ́. Wọ́n ti kọrin ọpẹ́ nínú ilé tán ti gbọ́ mi, má jẹ́ kán kọrin ẹkún níbẹ̀. Bàbá ògo ni fún orúkọ yín, Jésù Olúwa wa.
1: Bàbá, ẹni lọ́jọ́ ajé Monday tó jẹ́ ọjọ́ kejìlélógún nínú oṣù kẹfà ọdún 2026. Kí ló ń tẹ́ a fẹ́ tẹ́ ẹ fẹ́ fi bá wa sọ̀rọ̀?
0: Gbogbo ọmọ Ọlọ́run tó gbọ́ wa tó bá ti wà lórí ìkànnì yìí pé ní gbogbo ọjọ́ Monday.
2: All Mondays.
0: Ni a máa fi ń dúpẹ́.
2: We use it and go.
0: Lórí ẹni tó mú wa lọ lọ́sẹ̀ tó kọjá.
2: The one that took us last week.
0: Tó tún mú wa dé lọ́sẹ̀
2: yìí. And bring us back this week.
0: Ẹni tó yẹ ká máa
2: dúpẹ́ fún mi. It's worthy of appreciation.
0: Torí gbogbo ẹni tí ò dúpẹ́
2: àná, kò lè rí mi gbà lónìí.

0: kò sọ ohun tó dàbí ọpẹ. Gbogbo ẹni tó gbọ́ mi, èmi ni ọjọ́ ọmọdé tàbí dúpẹ́. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìfẹ́ àti agbára tá a ní, ó ní ẹni tá a ṣe lórí tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ. Àwọn kan lè ló kó wọn, àwọn accident ni wọ́n ní, wọ́n tún sì dúpẹ́ pé kò jù bẹ́ẹ̀ lọ. Àwọn kan ilé wọn ló jóná, wọ́n tún dúpẹ́ pé kò jù bẹ́ẹ̀ lọ. Àwọn kan gbogbo òwò táwọn pàṣẹ tó kọjá ṣe, gbèsè ló padà bọ́ sí, wọ́n dúpẹ́ pé kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ìfẹ́ tó ní sí wa, lórí gbogbo ohun tí a kó dání, lórí gbogbo ohun tó kó lé wa lọ́wọ́, tí ò gbomi lójú wa. Àdúrà
1: olúwa ò ṣe bàbá ìṣe olú ẹṣẹ fàánú rẹ olúwa ṣe ìṣe olúwa ṣe pamọ lórí tó dá wa sí lórí ẹbí lórí ẹbí lórí
0: ẹbí. Jésù olúwa lórí kankan ní àwọn òpònú bí ọlọ́run ọba wọn ní kò lè bọ́ sí bu. Àṣe wẹ́rẹ́wẹ́rẹ́
2: bàbá mà ṣe.
0: Àwọn ọkọ àwọn òpònú ni àwọn ọ̀dẹ nìyẹn. Wọ́n ní bí òsì ti àwọn wọ́n léyìn òlera yé gbé. Jẹ́ ẹ sọ fún ẹ lábòkò yé. Ọlọ́run ṣe ẹ lóore. Òun ló ní ẹ̀mí tó fi ń mí. Bó bá ti yọ ẹ̀mí yẹn kúrò, o ò ní nǹkan kan mọ́. Ẹ̀yin ọlọ́run ẹja dúpẹ́ lẹ́ẹ̀kan sí fún ìfẹ́ rẹ̀. Ó ní ìfẹ́ tá ní láwọ́ fi wá lónìí o. Ìfẹ́ Jésù láwọ́ fi wá láyé. Ta ló yẹ ká fọpẹ́ fún Jésù ni ká fọpẹ́ fún. Ta ló yẹ ká fìyìn fún Jésù ni ká fọpẹ́ fún. Ká forí balẹ̀ fún, ká fàyà balẹ̀ fún. Ká forí balẹ̀ fún, ká fàyà balẹ̀ fún. Ìfẹ́ Jésù
2: láwa fi
0: wá. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Ọlọ́run tí ò jẹ́ ká jẹ yẹpẹ̀. Ọlọ́run tí ò jẹ́ kébi ikú pa wá. Ọlọ́run tí ò jẹ́ ká ìsàn tí ò lórúkọ ṣe wá. Orí bí ó dẹ̀ ṣẹ bẹ́ẹ̀, Jésù olúwa wa, ẹ̀yin ọmọ láyé gbàdúrà. Bíbélì wípé ọgbọ́njọ́ ló burú, àdúrà ló máa fi rà gbà padà. Ẹni ṣíwájú mi wọnú ọ̀sẹ̀ yìí, ẹni ṣíwájú mi wọnú ọdún yìí, ẹni ṣíwájú mi wọnú oṣù yìí, tó nù fẹ́ bàtà èmi jẹ́ ẹ̀mí mímọ ẹyẹ kílẹ̀ mí. Sọ́kalẹ̀ wáyà sí mi mọ́, olí Gébrẹ̀. Sọ́kalẹ̀ wáyà sí mi mọ́, olí Yúrẹ̀. Sọ́kalẹ̀ wáyà sí mi mọ́, olí Ráfẹ́. Sọ́kalẹ̀ wáyà sí mi mọ́, yà sí mi mọ́, yà sí mi mọ́, yà sí mi mọ́. Ẹ sọ fún Ọlọ́run, Olúwa yà ọ̀sẹ̀ yìí sí mi mọ́. Láti èní Monday títí di Saturday, títí dé parí ọdún yìí, títí ẹ̀yìn ọdún yìí, Olúwa yà sí mi mọ́. Àwọn ibi ìtìjú, gbèsè, ìdààmú ti bẹ nínú ọdún yìí, kò ṣeé ṣe ti bẹ nínú ọdún yìí. Olúwa palẹ̀ rẹ̀ mọ́, Olúwa kánṣu rẹ̀.
3: Ẹ̀mí mímọ́ o, láti ẹni tó ṣíjú ajé, gbogbo ìlera Olúwa kánṣu rẹ̀.
0: Bí ẹ ti béèrè, ó dẹ̀ máa rí bẹ́ẹ̀. Nínú gbogbo oríire tẹ́tí ń tọrọ bẹ́ẹ̀ rí gbà, ẹ máa rí gbà lọ́sẹ̀ yìí. Iṣẹ́ tẹ́tí ń tọrọ bẹ́ẹ̀ rí gbà, ẹ máa rí gbà lọ́sẹ̀ yìí. Èrè tẹ́tí ń tọrọ bẹ́ẹ̀ rí gbà, ẹ máa rí gbà lọ́sẹ̀ yìí. Promotion tẹ́tí ń kọlẹ̀ fún bẹ́ẹ̀ rí gbà, ẹ máa rí gbà lọ́sẹ̀ yìí. Ẹ ní gbégbìn, ẹ ní gbèsè. Ẹ kọrin ọpẹ́ in Jesus name. Ìwé ni Dávidi 107 number 22. Òun ni àkọlé wa láti fi dúpẹ́ lé ọ̀sẹ̀
1: yìí.
0: Ìyẹn ni pé ó ní jẹ́ kí wọ́n rú ẹbọ ọpẹ́. Ìyẹn pé ní ọ̀sẹ̀ yìí fi ọkàn sí láti rúbọ ọpẹ́ fún Ọlọ́run. Ìwọ Ọlọ́run ò ṣe nǹkan fún ẹ. Tó bá wọ̀ tún wò sí ẹ, ìwọ la kọjú síse lóore. Báwo la ṣe ń rúbọ ọpẹ́? A lè fẹnu rú, a lè fi àkókò wa sílẹ̀ kàbí rú, a lè fi ohun tá a ní rú, a lè fi ìṣẹ́jú márùn-ún rú, a lè fi ọtí di ọjọ́ kan rú láti jẹ́ kí orí Ọlọ́run wú. Wípé o ṣe, mo súre fún ọ. ọkọ̀rẹ́ adẹ̀ balẹ̀ jẹ́ kí wọ́n ru ẹ̀bọ̀ pẹ́
4: yẹ́sì wọn bí ó sì fi orin ayọ̀ sọ̀rọ̀ iṣẹ́
0: ìyẹn ni pé kọ́ wá fi orin ayọ̀ kan fi yẹ́kọ́ lọ́rùn mọ̀ pé
5: kò ṣe o
0: ìyẹn ni wẹ́lí fitikun 22-29 sọ wípé nígbà tẹ́ bá ti wá ń ru ọkọ̀ pẹ́ sí ọlọ́run ìyẹn ni pé kò ṣe tọkàntọkàn ẹni tí tó fẹ́ fi gbogbo ìgbà tó wá fi mórè hàn ṣe tọkàntọkàn má ṣọ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ní ọjọ́ kan pé ẹnìkan ṣe pásítọ̀ rẹ̀ lóore ó kí wọn pé wọn ṣe wọn ọkọ ọdún ó fún wọn ní àgbò àgbò náà wàá fọ lójú kan ìyàwó rẹ̀ ń wojú pásítọ̀ dá wọn kúlẹ̀ gbàdúrà níwòye àmọ́dún èmi ló ṣerú rẹ̀ yìí fún nígbà tó máa di ìwòye àmọ́dún ìyàwó rẹ̀ bímọ olójú kan jẹ́ sọ fún ẹ o gbogbo ohun tó fẹ́ ṣe fún ọlọ́run tó fẹ́ ṣe fún ènìyàn ọlọ́run tó fẹ́ ṣe nílé ọlọ́run ṣe tọkàntọkàn má torí ènìyàn ṣe sórí ìránṣẹ́ ọlọ́run kan ò dáa ìkan dáa ìkan ṣeré lẹ́ni ó ṣe burúkú lọ́la ọlọ́run ni kò fọpẹ́ tiẹ̀ fún má fọpẹ́ rẹ fún ènìyàn orin dávidi orí kẹsàn-án ẹsẹ̀ kọkànlá
4: ẹ kọrin yìí sí olúwa
0: ìyẹn ni pé nígbà gbogbo ẹ máa kọrin yìí sí ọlọ́run ẹni tó wà ní orí ìtẹ́ rẹ̀ tí pàṣẹ ti ń ṣàgbára ẹ fi iṣẹ́ rẹ̀ hàn láàrin àwọn ènìyàn nígbà tó wá di ẹjọ́ ẹ̀jẹ́ ó rántí wọn
4: ìyẹn
0: ni pé ọlọ́run ò gbàgbé ẹkún àwọn ènìyàn kò gbàgbé ìfiyèsí àwọn ènìyàn ìwọ náà jọ ibi tọ́lọ́run ṣe lélóde o tó o bá tún dúró ti ọlọ́run a ṣe jù bẹ́ẹ̀ lọ ìwé bẹ̀rẹ̀ orí kẹta ẹlẹ́sẹ̀ kẹẹ̀ẹ́dógún jẹ́ nípasẹ̀ rẹ̀ ìyẹn ni pé nígbà gbogbo ẹ jẹ́ ká máa rú ẹbọ yìí
5: ìyìn
0: rẹ̀ bàbá ìyìn rẹ̀ ọmọ ìyìn rẹ̀ ẹ̀mí mímọ́ ìyìn rẹ̀ o máa rúbọ yìí sí ọlọ́run nígbà gbogbo má jẹ́ kí ẹjọ́ pọ̀ ju kí lọ́lọ́run ṣe ó ṣòre fún ẹ ó fún ẹ lójú kò fẹ́ nìkan lójú ó fẹ́ nìkan lẹ́sẹ̀ kò fún ẹ lẹ́sẹ̀ ó dẹ̀ fẹ́ nìkan ó gbà lọ́wọ́ ẹ̀ torí kí nìkan ṣó fi ṣe ní àjẹ́ fi ṣe ní ọlọ́run náà ni bọ́lọ́run bá gbà fún ọṣọ́ wọn àrí ṣe ìyẹn ni gbogbo àti ó bá wà sáà
5: máa
6: ọpẹ́ bẹ́ ṣe mọ̀ pé gbogbo ọjọ́ ajé ti ṣọjọ́ mọ́ndé náà la fi ń dúpẹ́ fọlọ́run bàbá ọ̀sẹ̀ tuntun la bọ́ sí yìí ibo lọ́wọ́n pàdé wà.
0: ní ọjọ́ tuesday a máa wà ní àtàn bẹ̀rẹ̀ ní ìdúrókò express road ìdúrókò express níwájú ọgbà àwọn haúsá ńlá yẹn ni tó jẹ́ níwájú goro market mo wà náà oṣù mẹ́ta àti àti ìṣe àwọn iṣẹ́ agbára ń ṣẹlẹ̀ táwọn èèyàn ní ẹ̀rí kíni gbogbo agbègbè korodu pátápátá láti ọjọ́ ta láti kẹjà láti ògùdù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́jọ́ yìí wa májẹ̀máṣẹ́ àníṣubúdà ní ọjọ́ tọ́sí aníṣòrò ní àtàn ọ̀fẹ́ ní gbogbo ohun táyé fún àwọn ènìyàn mo rẹ̀ mọ̀ pé ní ọ̀la a tún máa gbẹ̀rí àwọn ènìyàn torí ọ̀fẹ́ gbogbo òwe àti iṣẹ́ táyé fún àwọn ènìyàn ọjọ́ tọ́sí a gba wọn ní àlọ́wọ́ ẹni wọ̀nyí a tún fún wọn níṣẹ́ kan lọ sílé ọ̀fẹ́ la fún wọn ẹnìkan béèrè pé iṣẹ́ wò ni kò sí bẹ̀ ò lè béèrè a tún máa pín iṣẹ́ yẹn ní tọ́sí tó ń bọ̀ yìí iṣẹ́ yẹn náà máa wẹ̀ ní àárọ̀ friday tó gbọ́dọ̀ ní ẹ̀rí kó tó di sunday mo retí ìwọ náà ní ìṣòro tọ́sí ọ̀sẹ̀ yìí ní ọjọ́ friday ní olújọ wa ní èkó ìgbà àkọ́kọ́ rẹ̀ tàbí ṣerú ẹ̀ lẹ́kọ̀ọ́ join wa ní ọjọ́ friday ní ìṣòro lẹ́kọ̀ọ́ yóò dára fún ọkàn wa dẹ̀ balẹ̀ àmọ́ ṣe o èmi náà wà gbára sọ̀rọ̀ sí ẹ ìdè tó dì ẹ̀ máa já ohun tó sọ ẹ̀ máa já ọkùnrin dẹ̀ máa balẹ̀ in Jesus name.
6: ẹ jẹ́ àdókè lọ.
7: orúkọ mi ni bùsáyọ̀ kò gbé ní ìjì ẹ̀rí tí mo fẹ́ ṣe yìí ó ti yẹ kí n ti ṣe tipẹ́tipẹ́ òróró tẹ máa fún wa yẹn èmi náà ṣe àkọ́kọ́ lánàá sí yín ni o kíní pósítà tẹ gbé kíní pósítà tí ẹ máa kú bá tẹ máa kú bá mi tó o gbà tí wọn wá mú ọmọ yẹn wá bá mi ipò fẹ bí mọ wọn bu ọlá jíjẹ mo wọn bá mú kíní flẹẹsì yẹn mo kọ lùdí yọ ya gbé sí inú ẹ ẹ tó lè jẹ ìsìn náà wà ní ajọdúró ni wọn mú ọmọ yẹn wá wọn náà ti ṣeéṣeéṣe ní jẹbù ìyá ẹ ní òun ní kókó máa bọ níjì so ní ìjẹ́rìsí agbára ọlọ́run àti òróró yẹn kò ló nǹkan méjì bó ṣe bímọ yẹn nìyẹn ní àjọ àti àlàáfíà.
8: ọ̀pẹ wẹrẹ ni ṣọlá mo rẹ wẹrẹ tó ma fi orúkọ ọlọ́run máa ṣe ọlọ́run for spirit man in prayer kí lè tó ṣí orin wẹ́rẹ́ ẹ̀ máa ṣẹlẹ̀ sí i.
0: Ẹ̀rí àwọn èrò ti gbọ́ yẹn ìwọ́dẹ̀ lẹ̀rí kan mo retí ẹ̀rí tiẹ̀ náà jọ ìwà láwọn pàdé wa ní ọ̀sẹ̀ yìí ní ọ̀la àwà látàn bẹ̀rẹ̀ wẹ́ẹ̀sì àwà lólùjọ wa ní kọ̀mán tọ́ọ̀sì àwà níkòrò lẹ́gbẹ̀ẹ́ tẹ̀kíkà nìkan níkòrò ní ọjọ́ tọ́ọ̀sì ìṣòro wa ní àtàn bẹ̀rẹ̀ bákan náà friday lólùjọ wa ní kọ̀mán ìṣòro wa mo wá retí ẹ̀ ní wẹ́ẹ̀sì náà ní Èkó ìṣòro friday náà máa ní agbára a máa ṣiṣẹ́ báwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ìwẹ̀ tó máa wẹ̀ ọṣẹ tó máa fi wẹ̀ àti ohun tó máa mú lọ lé gẹ́gẹ́ bí iṣẹ́ àánú òun náà ń pè ní jẹ́ ẹ̀rọ náà lọ fàyè gbà mí ayé gbọ́dọ̀ gbẹ o.
6: Bàbá ẹ̀rọ wo ló lè pèsè fún àwọn tó fẹ́ rúbọ pé àpapọ̀ jùlọ fún àwọn tó fẹ́ ran ìpàdé yìí lọ́wọ́ bẹ́ ṣe mọ̀ pé gbogbo ọjọ́ ajé monday náà la fi ń dúpẹ́ fọlọ́wọ́.
0: Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 09126 28 82 16 ẹ pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
6: voice or text. WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́ fọ́n tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ.
0: Ẹ̀rọ kejì òun ni 080 50 50 27 27 56 56 21 21. Ẹ̀rọ ìkẹta.
6: Ẹ̀rọ ìkẹta
0: tẹ́lẹ̀ fi bàbá sí
6: 070 69 69 94 94 99 92 92.
0: Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn Aṣí. Òun ni Echo Bank 38 12 15 15 68 68 43 38 3 8 12 15 15 68 68 43. Bánkì kejì ta lè fowó tó jẹ́ church account. Ó máa gbé orúkọ church jáde. Talákọ̀ọ́kọ́ yẹn ni Fábíyì Michael Osoji. Eléyìí Fidelity Bank ni. Ó máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish. Òun ni 411 411 01 01 89 89 25 25 2 2 kò sí ohun tó ṣe tó gbé o nítorí jo 41 11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà nígbà tí psalm 50 number 5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu nígbà tí number 14 máa sọ̀rọ̀ ó ní rú ọba pẹ́ sí ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo miyẹn mo fi nídìí ọpẹ yín ọrẹ yín ìdámẹwàá yín ẹ fi ràn pàdé lọwọ yóò dára fún yín ọkàn yín adẹ balẹ
5: ẹyin náà gbìyànjú support ẹ máa rí support ọlọrun ẹ
0: gbogbo ẹni tẹlẹ lọpẹ kì í gbọ bí a ṣe ń pè pamọ sáré torí time ta ni lórí ètò
5: yìí
0: ẹ bàbá tún rí àwọn ìrànlọwọ sí ó yẹ ká lè extend our time
5: yẹn
0: ẹ ká lè gbádùn ara wa dáadáa ohun tá a lè ṣe pọ
5: yóò lè dára fún
0: ọlọrun àwọn fún yín support yìí gbogbo àgàn tó gbọ mi aláìrí tó gbọ mi afọjú tó gbọ mi aláìsàn tó gbọ mi lẹyìn àdúrà yìí ọlọrun kò náwó ìgbé dìde sí
5: ilé
0: rẹ rẹrìn ayọ ilé yìí nílé ẹrin
5: ìjì
0: sọsọ.
9: Àjàgà ogun ló máa já ọlọ́run bàbá possibility máa ṣe yánu.
10: Celestial Church of Christ, Okiki Imale Ayo Cathedral 1, Tokale 7, Okiki Imale Street behind Command Grammar School, Ikola Agodo Ipaja Leko, bi awon ipade adua ati isin ojo Sunday se lo re o, gbogbo ojo Wednesday lososẹ ipade hour of possibility, laago mẹsan owurọ daago kan osan, ojo Friday keji lososun ni so oru ma nwaye, laago mẹwa alẹ, esin ojo osin mi ma nbẹrẹ laago mẹwa owurọ daago meji abo osan, ewe, ni CCC, Okiki Imale Ayo Cathedral 2, Nikorodu, Tokale 5, Basasi Anibaba Street, Ofo Yenuga Street by Technical College Okeota ona Ikorodu Leko gbogbo ojo Thursday ni pade half possibility laago meso wuro daago kan osan Friday to kẹyin osu ni so oru laago mewa ale aago mewa wuro daago meji abo osan lesin ojo Sunday ma nwaye o farahan lawon pade adura won yi oro re a sese Prophet MS Fabiyi JP loluwa nlo
11: fara lowo adura 091 262 8826 tabi 08050275621 eko lo pe
12: 0709949992
13: from Lagos. This is
14: Jordan
13: 105.5 FM.
14: This is Jordan 105.5
15: Station with the Voice for Untra.

0: ṣẹ́rú ọlọ́lá mọ́.
1: Òkè láyé mi wá.
2: Orúkọ mi ni ọdún ayọ̀ Ìdòwú láti Mòwe. Kò sí gbogbo ìgbà lọ́lọ́run máa ń dé mi náà lónìí. Mo dúpẹ́ pé látìgbà mo ti wá sí orí òkè Ìjẹ́bú-òde, mo máa ń béèrè Ọlọ́run sì máa ń ṣe fún mi. Mo lọ sí orí òkè Ògo ní ká sanwó cement ẹyọ̀kan. Mo sanwó cement ìgbà mi máa délé, mo ra ilẹ̀. Nígbà tí mo tún máa di oṣù kejì tó jẹ́ oṣù August, àtúnsanwó cement ẹyọ̀kan, mo máa délé. Dádì ṣe program kan lórí sáfíìsì ní ìdajì. Wọ́n ní ẹni tó máa gba kọ́kọ́rọ́ mọ́tò. Mo ní kan tẹ́wọ́, mo dẹ̀ tẹ́wọ́. Pẹ̀lú ẹ̀rí mi lójú ọ̀nà ni mo ti ń gba prayer yẹn. Mo ní mo ti gbà á. Nígbà mo máa tó bíi 12:00 ọjọ́ Thursday yẹn, mo rí pé mo rí mọ́tò kan lórí àtẹ, mo dẹ̀ lọ́nà. Níwọ̀nba tó kù nínú àkáǹtì mi.
3: Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.
4: Everybody, feel your desk, your way.
5: You to start your head.